0: ọmọ ni o jogun o bíbélì tí mo ra.
1: Ọlọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ kí ló kù wọ́n ní ọwọ́ ọ̀tún ẹ̀ sókè kó sù.
2: Ó ní wúta
3: ẹ̀yin ara abẹ́.
4: Ọlọ́run tó yí ìgbà tí àkókò padà ó ń kékeré ìgbà mi gbọ́dọ̀.
5: Agbára ọlọ́run àpòrí kí ìjọba rẹ̀ dé.
6: A ò yí o, ìlà ń pè ní ìpàdé. Yes.
7: Rúbẹ́ni.
8: Phase one and yet a career man highly educated.

0: ti ọ̀fọ̀ mẹ́ta tí a bí ọmọ kìrọ lórúkọ Jésù wà ní fi ta ẹ lọ rẹ̀. Ọba mi adúró ti na olórí àlùfáà kí ṣe gírígírígírígírígírígírí. Kò ṣe é bá bínú, kò ṣe é rọ̀ lóye, kò ṣe é farawé. Ọba mi aṣọ́gbódì ilé aṣọ́gbẹ́dì gbòòrò. Gbogbo ilé ẹ̀yin ọba àwọn ọba lé ní ọba mi ọ̀ságìrì ọlá, ọba mi ọ̀ságìrì ọlá. Gbogbo ilé pariwo go. Wọ́n fi rán mi ni mo sì gbọ́dọ̀ jíṣẹ́ pásítọ̀ Fọ́kẹ́yẹ Emmanuel bàbá alábíyẹmọ ni mò ń jẹ́. Adákẹ́jà ládùúgbò lẹ́ni wẹ́sẹ̀ kò ní rí sí ọmọ rẹ o. Gbogbo ẹ̀yin àkọ́bí ẹ̀dìdí àdúrà ti yí kẹ̀yìn láti ẹ̀yìn lọ. Bíbélì sọ wípé àkọ́bí ẹni lọ rẹ níbi ò gbọdọ̀ dé bá àkọ́bí rẹ. Nítorí tó bá ti dé bá ojú òsì dé bá imú. Ọ̀rọ̀ àkọ́bí kẹ́mi lára gan àti lórúkọ Jésù òní dẹ̀mú lórí àkọ́bí rẹ. Lẹ́ni ọjọ́ wẹ́sẹ̀ òní rógbò àsúré kiri lórí àwọn ọmọ rẹ o. Àkọ́bí rẹ òní di ẹran àmúso. Wọ́n ní ṣe promotion kú torí àkọ́bí rẹ o. Adé òní ṣí kúrò lórí àkọ́bí rẹ. Ọmọlọ́jọ́ ajọ́ àkọ́bí rẹ òní jọ́nà. Ọmọlọ́mọ àkọ́bí rẹ òní dọmọ ọlọ́mọ. Ọmọlògó òbí ògún àkọ́bí rẹ òní wọlé lóye. Àkọ́bí rẹ lè sọ rẹ lórúkọ jẹ́ kò ní rẹ̀ dànù o. Ọmọlọ́jọ́ ojú alẹ́ lórúkọ Jésù ọmọ rẹ máa tọ́jú rẹ dọjú alẹ́. Jígí lọmọ àkọ́bí rẹ jígí rẹ òní fọ́ lójijì. Ọmọ ni wúrà ògún àkọ́bí rẹ òní wọ́ bàbàyì. Ọmọ ẹni lọ̀rẹ́ ni àkọ́bí rẹ òní dọ̀tá rẹ dọjú alẹ́. Ayé òní kẹ̀yìn àkọ́bí sí ọ. Àsìkò ìgbádùn àkọ́bí lórúkọ Jésù Kristì yóò rí ti ẹrọ. Kọlọkọlọ ayé òní lù fún àkọ́bí rẹ. Wọ́n ní mọ́jú àkọ́bí rẹ lọ sí gbọ́rọ̀. Ó jẹ́ àkọ́bí òní bá ní ìbòjì. Kò dẹ̀ ní bá ẹnikẹ́ni wá ní sàárẹ̀ o. Wọ́n ní fi àkọ́bí rẹ rúbọ ogun. Ó jẹ́ àkọ́bí kò ní bá olórí ààrẹ. Iṣu ọmọ yẹn máa gbọ́dọ̀ dín yẹn mọ́ lọ́wọ́. Ní kúkúrú èdè wá dúró jẹun àwọn ọmọ rẹ yìí. Ìmúlẹ̀ kúkú bàjẹ́ lórí àwọn ọmọ rẹ. Ìsàmì ọ̀tá lára ọmọ rẹ ó bàjẹ́ lónìí o. Àkọ́bí rẹ òní jẹ́ ìyá àbùlà. Wọ́n ní fi wàhálà ọmọ àtàkọ́bí lé ọ kúrò láyé. Arúgbó ọjọ́ kò ní jẹ́ kárúgbó kùkú bú ọmọ rẹ mọ́lẹ̀. Àmọ́ tara ìwà tọ́mọ rẹ jẹ́ ọlọ́run lọ́gọ nínú ọdún yìí. Àkọ́bí rẹ òní jẹ fóònù nínú ìyá. Ìkọ̀kọ̀ ayé kò ní bu àgùntàn ọmọ rẹ mọ́lẹ̀. Ẹni tó fẹ́ kí àkọ́bí rẹ ó jábọ́ kò ní tó láéláé. Àwọn ẹni bí kóra sátánì àti àbúrámù lórúkọ Jésù wọ̀n ní rí sí ọmọ rẹ. Ìkọrọ̀ lórí ọmọ ó jáde lẹ́ni o. Eléni ni kò ní kú ọlárùka lọ́wọ́ láti já ọmọ rẹ bọ̀. Sàmì eléyìí wọ̀ ní gbogbo àkọ́bí rẹ o. Ọlọ́run yóò dáríji gbogbo wa. Àdúrà ẹ lórí àkọ́bí àti àwọn ọmọ ọlọ́run òní dà sí ọlágbádá. Ọmọ rẹ àkọ́bí rẹ òní jẹ̀bi àdàbí. Àǹtí sìsà ọkọ rẹ tó lọ ìlú òyìnbó yìí kò ní dà sí kọlọbọ ní Nàìjíríà. Ṣé iṣẹ́ ń pè wọ́n jẹ́ wọ́n ń gbé kọ́ lórúkọ jẹ́ wọn nígbàgbé rẹ síbi o. Olúwa Jehovah yóò tù ọ nínú lórí ọmọ yẹn. Ayé rẹ jáde lágé ju ṣọrọ tamatama lẹ́nìí. Ayé àkọ́bí rẹ jáde ní aṣálẹ̀. Lónìí ìmọ̀lẹ̀ ọlọ́run tọ̀ sínú ayé àkọ́bí rẹ. Àkọ́bí rẹ ò ní momi ẹjọ́. Ìdílé yín ò ní momi gbèsè tọmọtọmọ. Ìyà kò ní bá kọ́ lu àkọ́bí rẹ yìí mú o. Àkọ́bí rẹ ò ní ṣerú àwọn àbúrò rẹ. Ẹni òṣọ́rẹ fún ẹlẹ́nà ti máa ṣẹ́ lẹ́nìí yẹ bínú lórúkọ jẹ́ wàá jèrè ọmọ rẹ. Wọ́n ní bá níbi tá ayé fi ọ́ sí mọ́. Nọ́mbà ayọ̀ rẹ máa jáde. Ẹyin lohùn rọrẹ máa sọ̀rọ̀ sìsà ò ní sọ̀rọ̀ ságbọ̀n tọmọtọmọ. Ẹyin bàbá ọmọ ẹ jèrè ọmọ o. Ẹyin ìyá ọmọ ẹ jèrè àkọ́bí yín o. Àǹtí Olúwa yóò ṣe ọkọ ti yín. Olúwa yóò jẹ́ kó pàdé ọkọ tí ó máa tọ́jú rẹ o. Ọwọ́ Ọlọ́run fún àwọn àkọ́bí àtàwọn ọmọ rẹ sókè lénìí. Ògún ọmọ rẹ ò ní ṣe mú fún àwọn ẹlẹyẹ. Àkọ́bí wà tó àṣẹ ilé bàbá rẹ pa. Sámúẹ̀lì wọ sínú ayé dìde fún lórúkọ Jésù ayé máa pọ́n lé tọmọtọmọ. Èmi ò gbọ́rí ọmọ ológo ṣe mú pamọ́ ayé òní mú àkọ́bí rẹ àtàwọn ọmọ rẹ pamọ́. Ayé òní fi kó ọmọ pa ọ́ lẹ́nu mọ́. Ayé òní fi wàhálà ọmọ bógé rẹ jẹ́. Alẹ́lúyà láti bẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ Jésù Hosanna láti parí rẹ o. Òjò kì í rọ̀ kó tà sílẹ̀ irí àìtàsí ó yẹ gbà lẹ́ni ẹ̀yìn àkọ́bí àtàwọn ọmọ yòókù. Ọmọ rẹ òní rógun gbà gbò ó sọ́wọ́ ọkọ tó fẹ́ yìí o. Ọ̀rẹ́ wọyé finú tẹ́ ènìyàn lórúkọ Jésù òní gbé ara rẹ lé ayé lọ́wọ́. Gbogbo ẹbí ọmọ ni kó jàǹbí eléyìí lórúkọ Jésù òní rógun sọ́rì lórí àwọn ọmọ rẹ o. Tí wọ́n bá ní àkọ́bí kì í dìde nínú ilé ayé lórúkọ Jésù àkọ́bí tiẹ̀ máa dìde. Oúnjẹ náà fi gbogbo àkọ́bí sọ wọ́n ní fọ́njẹ gbogbo àkọ́bí rẹ. Obìnrin bìnrin lọ gbogbo Sámsì àkọ́bí lọ lórúkọ Jésù obìnrin òní gbogbo àkọ́bí rẹ lọ. Ẹlẹ́tà kò ní ta àkọ́bí rẹ bí ada. Jìnjìn ní ayé kò ní bú àkọ́bí rẹ mọ́lẹ̀. Àkọ́bí sàmì jígì rẹ òní fọ́ lójijì. Jésù Olúwa wa. Náà jẹ́ kí sáré sọ léyìí ká tó gbọ́ ẹ̀rí. Nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lórí Facebook àti TikTok ní aago mẹ́jọ ìrọ̀lẹ́. Wọ́n dẹ̀ ní kí ìdí pé ọ́ sí ni. Nítorí irú àdúrà yẹ́ kankan ló máa ń jáde lórí íńtánẹ́ẹ̀tì. afẹ de oju ayo siwaju ni role lori Facebook to ba cha ti fe pade mi mu gele ayo ati fi le ayo pade mi ani ose oju ayo lawa fun gbogbo awon to ngbo mi to ba ti fe dara po mu nkan ti enu je pade mi nitori laipe ji awon eyan ma ba oje won si ma ba omu oruko won yi pada lori Facebook Pastor Fakeye Mane Baba Labiyamo eri si nro lokan bi lati gba ta ti gbo ni kola lana engineer at play
1: nijo Saturday ore omo mi lo ba wole mi fe jade lo ba ni jamiuda mo lo ti lo gba ballu olohun lo si fe wo ka won jo lo o na mo se o ma wole ko rest em ba si ni ko dubule emi ba fi lo bo sa sese ni a se ni kan bi ago meta o no ti ku
2: sinu le
1: won ti e tete so fun mi
3: kina lo ku
1: won na mo mo lo mo mo ni ki se nu le temi
2: omo to fi sile
1: ki se nu le baba labi amo se
3: kale se mi gbogbo agbaye omo re oni fo sole
1: ta ba gbe lodi jo woro emi o si nle o ko se ni kankan le tori e ni mo se file kun le pe ko sun o so bo sa se ise to se ti patipa gbogbo o doju bo le ni baba lo wa perform o ti npo aya won ti ya sinu kini o ti ya sawon eyan epo ti ku ago meje ni mo de o ti te si gbangba ni kategun fe si lo ba se monjo mo se de mo ni dare o olorun baba labi amo o ba mi ji dare agba nigbaya o se gbogbo en gbo ya mo ni dare down o ma down ni lagbara baba anointing to wa nu yara yen ni omi te ni ka gbe wa te fi ororo si ohun lo omo mi ti si lenu lo ba ni hun lo ba down wakati mejo
2: lo bi
1: lati nkan bi ago mejila o jina ago meje abo
3: ah ese mi eleyi o ma re oni je bi pelu alaye o ti pada dide
1: o dide njo yen
3: o dide
1: o dide se ra mo ejo elejo to mo wo lo ma boyogun ni mi o mo awon omo mi meji ti mo wa so pe fun to wa kirikiri te ni to ba de o ma ogi mi won se yen to mo gbadura na to wa ta obo last born
3: ku da lo fa ya gbadura won ti de abi
1: ya ti de ele
3: awon mo kirikiri won ti fi won le
1: won ti fi won le
3: gbogbo eniyan to mo ama e ka po soke so pe ayo ni ra ma wa mu o
2: ayo ni ra ma wa mu o
0: te ba ti n bo ni fo ni ola ni ori oke gbogbo eyan ma mu gele ati fi laju ayo wa to ba ti n bo wa to mu biscuit wa nitori o ma pe fun awon eniyan afije didi wipe awon eniyan wa je won mu ni ojo ayo omo re bo le ni bosu bosop to wa ni fo ni oguse ni bosop ye so fun alokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa ri re gba ni aro igbugbu eyin te ngbo bi take jado ore lori akobi ni gbogbo wa ma da bo ti nda lori ara ara ta omo yoku lo da pa lori awon akobi akobi re yi sami o mama asanjo wa layo lori akobi idojo ale ansa fonu mi ti ndu lati ijeta mo de se ndu ni mo se ngbe ti mo dawo eyan lohun awon ara ibadan ti pepepe awon ara iwo ara akure ara ilaro ara ikiti gbogbo won lo ti npe ko si kan meji ta de tun pe mi fun lenu ojo meta yi bi ko se wipe baba bawo la je fe se soji bede yi won ni awon ogbodo fi ru ose yen sere lalae nitori o ma je bi ose majemu fun awon abiyamo ni agbaye nitori ose yen la bi woli re to gbadua fun wa to ma re lojojumo yi mama baba baye o ti ni lokan wipe o ma wa ba mi wa ye kan ninu iwe re ko ba mi ko august to sibe nitori ru soji yi e kan lodun ni awon iyanu to de soro gbagbo la ma foju ri ta de ma fe ti gbo ororo majemu ojo ebi eyo kankan ni kan fun abiyamo kankan rasi ewa gari gbogbo e na ti seto wupo won fe fun gbogbo eniyan olorun baba alabiyamo o aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo a o ni ma bo je mo
5: from lagos this is
6: your
5: 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for untrained.

0: marathon in fact only 36 hours stop in badua se wa wale down le abi won pada wale engineer pe mama yi
1: hello baba mi ka ro oruko mi ni irewa mi ri lati ilu osubu 2023 ni mo join ipe yi mo si dupe ni owo olorun gbese lo le mi de abe ipe ninu gbese ona ni awon eyan ti so fun mi pe kin lo join egbe ogbo ni mo si join ṣugbọn lẹyìn ìgbà tí mo join yìí gbèsè yìí túbọ̀ wà ń pọ̀ sí ni ó ṣà ń pọ̀ sí ń pọ̀ sí.
0: Nice! Ṣé ẹ gbọ́ nǹkan tí màmá yìí torí bọ̀ torí gbèsè wọ́n ní àwọn lọ join ẹgbẹ́ ògbó ni olùfẹ́ gbọ́ mi láàárọ̀ yìí kò sí ìgbàlà lẹ́ni wíyà

0: kejì ìsìntúsílẹ̀ ìsìntú olúwa ní kí ni kẹ ti aṣọ lẹ kẹ bèrè tẹ bá fẹ a bèrè láàrọ yìí ọwọ́ agbára ti pààrọ̀ mo ń lọ sórí facebook ní ìsìntí bá ti ṣetán lórí youtube àti facebook àti tiktok anointing oil wa yòókù ẹgbẹ́ anointing oil náà dání ẹ̀yìn tẹ bá ní ẹgbẹ́ dání lónìí díẹ̀ tó kù méjì méjì mo fáwọn èèyàn lọ fẹ́ ni so ọjọ́ wo lọ gba jésù ọjọ́ wo lọ fẹ́ kó tú ọ lẹ̀ ìjọba jẹ́ mọ́ o bẹ́ẹ̀dẹ̀ ọba fẹ́ kó tú lẹ̀ kò ní gbàtú sílẹ̀ o mọ̀mọ́ yẹn wà ní o ọ̀sàtọ̀ jésù wà ní o ẹjẹ mọ gbọ́rọ̀ mọ̀mọ́ ìbọ̀.
1: 2023 ni mo join ìpè yìí mo sì dúpẹ́ ní ọwọ́ ọlọ́run gbèsè ló lé mi dé abẹ́ ìpè yìí nínú gbèsè náà ni àwọn èèyàn ti sọ fún mi pé kí n lọ join ẹgbẹ́ ògbóni mo sì join ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo join yìí gbèsè yìí túbọ̀ wà ń pọ̀ sí ni ó ṣáà ń pọ̀ sí ń pọ̀ sí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé kí n tó dé abẹ́ ìpè yìí ni mo join ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé lẹ́nu nígbà tí mo join ìpè yìí ọlọ́run bá mi ṣe mo san gbogbo gbèsè náà ẹ̀yin náà lẹ sì ṣe deliverance fún mi mo fi kúrò nínú ẹgbẹ́ ògbóni yìí mo ti kúrò nínú ẹgbẹ́ ògbóni náà pátápátá mi ì sí ẹgbẹ́ kan mi ì ṣẹgbẹ́ ògbóni mọ́ ẹ̀yin lẹ ṣe deliverance fún mi ní Jesus City ní 2025 lẹ ṣe deliverance mo wá dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé mo lọ sí fundamental school mo sì tún wà lára àwọn tó ń ṣe course evangelist lọ́wọ́lọ́wọ́ nínú ìjọ yín nísìn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọ̀nà ńlá fún àwọn ọmọ mi àwọn ọmọ mi rí ṣe ìkan nínú wọn gan ó lọ ìlú òyìnbó ló bá mi san gbogbo gbèsè ọrùn mi pátápátá mo dúpẹ́ torí pé mi ì tọrọ jẹmọ́.
0: nice ṣe gbọ́ mọ̀mọ́ yìí dádì yìí bàbá ó lè jẹ́ gbẹ́tọ̀ ọ̀wọ́ gan ni ṣé wàá mọ nǹkan tó burú nú àgbẹ̀ àwọn ẹgbẹ́ yìí ọjọ́ tí wọ́n bá fẹ́ gba ìwú bọ́ lọ́ọ̀rẹ́ ọjọ́ tí wọ́n bá ní ọwọ́ àsan ìdíyelé tí wọ́n bá ní ọwọ́ àsan ẹ̀jẹ̀ rẹ ìdíyelé tí wọ́n fi mú ọ tó fi wọ because èso yóò gba nǹkan ìjọ tó o bá fẹ́ san ètò dájú nínú ọmọ rẹ òní wọn lò wèrè ní èṣù wèrè ní agbára tí wọ́n ń pè ní agbára sátani ìkání òfún yẹn ló máa di ẹgbó dídí ọmọ lọ́wọ́ ẹni ni mọ̀mọ́ yẹn sọ nísìn nígbà tó ti dénú jésù ẹ wò fọkànbalẹ̀ lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ olùfẹ́ arakúnnu kristi ọjọ́ tó o bá bẹ̀rẹ̀ sí dánwò lọ́mọ̀ pé irú àwọn nǹkan báyìí wọ́n mọ̀ fẹ́ discourage ẹ̀ wọ́n mọ̀ lẹ́sùn ni mọ̀mọ́ yìí engineer.

13 years. O de ti gba passport pe o fe travel bi e meta si e meun to se pe o expire mo ni bo se pe ni ya 2020 ni pe mo ni o fe lo gba passport ni ke o gbada ni ni lo gba bo se di ya 2023 emi ba ni passport mi mo ma ka ma fi se apere gbagbo o de gba si mi le mu fun mi mo passport mi wa mi mo se bi gba adura mi lo jade wa wa se abule gba ni odun mi mo wa pe ore ore ye ti n pe o je deyin jejo Sunday so ma se pe ore ni gbagbo mi ti jade mi wa ni ti o le dide ni tori come pure di detto le lampada e mi non mai di di wa si foto in mio passport che da di banchi si si passport da di ovo di mio da di passport in mio fissi mi lori da ti ma di le mi bato gioco si mi occupo da di pani mi occupo lo scelle lo di pani mi pani mi si gresse lì o giallo ni mo gbese lo je mo ni bi to lo se bi o ba wa ni fokan ba yin bi wa fi fi do ko ba o ni a mo ni ti se kekere o ni kan to te ko lo ni ba ni pe o bo las ka di to ni ma ya to ni o ni wo ni wo la gba ja to wa ni Dubai o ni ya no wo lo lo wo ni to wa ni Canada ni ti ma ni wo ni to wa ni Canada to ni ya wo ni wo ni pe ni gan lo ko lo ni ba yin pe ko mi se fe sin gbèsè ní gbèsè ní omi jẹ gbèsè báwo ni jọwọ omi dààmú nígbà tí ó dijọ kejì agbára láti ṣe bí ọba lọ sí àbí ṣọọṣì lọba bá sọ ìgbésẹ tó kàn nínú ọrọ ayé ọlọrun ṣe bí ọba ẹgẹ kò gbé ẹlà náà ẹlọ mẹrin wáyà wá rò pé kí ni mo sọ kí ni pásítọ sọ èmi bá kúrò níwájú wọn ìjọ kejì ló fùwà pé mo tún lọ sí ló fùwà pé mo yí ipò mo lọ ní àná mo gbàdúrà tí mo ṣe gbọdọ ẹ lọrun pé bó wá ní só ti ń gbúrò ó bá ní òun gbọkàngàn lọlọrun ṣe bí ọba ti bẹrẹ sẹ ẹrí ló máa jáde sí mọrò náà èmi àtàbúrò ẹkọ lájọ lọbẹ mo ṣáre pé àbúrò ẹ kúnlẹ síwájú ìgbà ṣe ìdílé ìyàwó ẹ náà kúnlẹ kí ló dé ọba ní àwọn fẹ bẹ ní kí ni ìjọ kí n fọwọ́ sí pé àwọn fẹ travel àwọn fẹ kú nàìjíríà oníṣẹ́ ìyàn ọmọ yìí ń tàn mí ni pé wọ́n gbẹ̀sẹ̀ ló ń jà yín wọ́n á dà pé mo ń parọ́ mọ́ mi wípé kì í ṣe nàìjíríà ni mo ti gbé ẹsẹ̀ lé ọjà pé kì í ṣe nìkan oníbọ̀rálẹ̀ ò ti fẹ́ rí owó mo lè mi tẹ ìfọwọ́sí mọ́mọ́ yìí jí mo ní gbogbo àwọn tó kù ni mo ti rí ọmọ náà gbogbéyàwó tẹ ti ṣe láti jọ yìí nírọ̀ mo fẹ́ rí ọmọ wọn ṣàbẹ̀ mí gbá lókè kò sí wàhálà ọlọ́run ṣe bí ọba fọwọ́ sí nígbà tó di ọ̀dì tẹ́ǹtẹ̀ bá ní kókèrè kí n tún lọ wo àwọn ọmọ yìí ò ní ìlú lọ́jọ́ yìí bó ṣe máa di pé oníkòsí wa la fi fọkànbalẹ̀ wípé òun ti ń jáde díẹ̀díẹ̀ pé òun kí òun dúró lé mọ́ níbi tó òun máa ronú pé òun kàn bá ọ̀rẹ́ nǹkan sọ wípé ìgbà tí wọ́n ràn án pé gbogbo nǹkan ṣe rí báyìí pé ó ti sún pé ọ̀rẹ́ òun yẹn wá dà pé kí ni òun fẹ́ ṣe pé kó òun ronú sí kó òun fún un lésì ó ní gbogbo bí ó ṣe jẹ́ ó ní àwọn kan jọ sọ níbi last week pé àfi tó sẹ́ẹ̀dì gbogbo dọ́kúmẹ́ǹtì nǹkan sí àwọn pé ọ̀rẹ́ òun ló ṣe káwọn méjì ọ̀rẹ́ òun ló dìde ìrànlọ́wọ́ fún un pé kò tẹ̀ yé òun rárá pé kò tẹ̀ yé òun rárá pé wọ́n tẹ̀ sọ nípa owó tó ń gbà lọ́wọ́ wọn káwọn méjì yẹn náà ló ṣe gbogbo ẹ̀ pé wọ́n ti ṣe pé ìyàwó ń lọ ní first week November mo ní wọn wá nǹkan ó ní tòun sì jáde pé ṣùgbọ́n máa lọ mo dúpẹ́ nígbà tó tún di November ló pè mí pé wọ́n mi second week December 2023 mo náà lọ báwọn méjì gbèsè lóyún ọlọ́run ṣínà tó yà mí lẹ́nu wọn ò fi oṣù méjì sí wọn ò fi oṣù mẹ́

Ọtún inú ìwé ìròyìn ti balẹ̀ bí ayá ìdì agbó ojúmọ́ akú ojúmọ́ máa kíwa wípé akú àyájọ́ ọjọ́ òní tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù keje òní náà lọ́jọ́ àánú ọjọ́rùú láyé ń pè é làwọn yorùbá ń pè é ọlọ́run ọba ẹ̀bẹ̀ táwa wá ń bẹ̀ ọ́ láàárọ̀ ẹni wípé gẹ́gẹ́ bòní ṣe jẹ́ ọjọ́rùú gbogbo àwọn ẹrù eléyìí tí orí wa ò ní rù ètò òkùnkọ́dún yóò parí ayé òní di ẹrù torí wa ò ní rù sí wa lórí o lágbára ọlọ́run ọba mi Edumare ẹkú ojúmọ́ máa kíwa wípé ẹ tún wà mójúbà ọ̀túnú ìwé ìròyìn tààrọ̀ tòní ilé ń kọ́ o ẹ̀yin dáàdì akíyìn ẹ̀yin mọ́mì akíyìn akú pọ̀pọ̀ ṣìṣì bí gbogbo ẹ̀ ó ṣe dá àsìkú bójú ọjọ́ ṣe rí o ìyanu akúkú ṣẹlẹ̀ lágbára Elédùmarè a ní ṣe lásán ṣiṣẹ́ṣiṣẹ́ ò ní ṣe lásán gbogbo ohun tá a bá dáwọ́lé a yọrí sí rere lágbára Elédùmarè àdúrà wa gbà ẹ bá a bá ṣe ń ta yóò máa ta bá a bá ṣe ń lù yóò mọ dún lágbára Elédùmarè ayé ò ní gbèrú wa látẹ̀yìn àti kó àwọn ìròyìn ọ̀hún débìbà lówùúrọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kíni wí sínú àwọn ìwé ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àwọn ìròyìn ajá àbalẹ̀ tó ń gbóná fẹlifẹli eléyìí tẹ́ láǹfààní láti máa gbọ́ ìyẹn fún ti òwúrọ̀ tòní ọ̀tún inú ìwé ìròyìn lápè torí pé tuntun tuntun náà ni o bọ́jọba yọ akárí ayé bọ́ọ̀rún bá ràn án àtàrí ọmọ èdè èèyàn afẹ́fẹ́ ò sì ní fẹ́ kó má kangi oko lára o ẹ káàárọ̀ o mo kí wa ní gbogbo ibikíbi tẹ̀ tí ń láǹfààní láti darapọ̀ mọ́ wa lóòrọ̀ tòní ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ náà lórúkọ tèmi MC ràwọ̀ yín náà ni àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ mo ní kì í ṣe bíi tìgbéraga ohun ọlọ́run ọba mi lódìrẹ wà fákùkọ peter pétérù ọmọ ńláníyì òun náà ló wà ń di ẹ̀rọ fún wa láàárọ̀ yìí razak adéjàre àwọn gan gbẹ̀yìn o torí pé àjọ ṣe ni o ẹ jẹ́ ká wọnú àwọn ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ ìyẹn lóòrọ̀ tòní ìwé ìròyìn punch ó wà ń ta pẹ̀lú mi láàárọ̀ yìí àjọ wádé ni bákan náà daily post náà ò gbẹ̀yìn o bẹ́ẹ̀ náà ni ìwé ìròyìn nigerian tribune òun gan ni kí ló ṣubú tẹ̀wọ̀n ipe ìròyìn kún fọ́fọ́ fọ́ sínú òun láàárọ̀ tòní ni níbẹ̀ náà láti máa gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ẹ̀já bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní.

0: wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ilé tí wọ́n ṣe ní ìlú Abuja wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ ò látàrí láti fi ojú àánú wo àwọn ẹgbẹ́ òṣèlú bíi ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú míì ilé tó jẹ́ bíi mẹ́rin pẹ̀lú ADC wọ́n jẹ́ bíi márùn ún ìpè ní ilé ẹjọ́ ti wò wípé ó dá lórí àṣẹ ilé tí ilé ẹjọ́ gíga tó pa fún àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn àwọn àjọ INEC látàrí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí wọn ò wọ́n wá ní ilé ẹjọ́ ti ní tọ́ ẹjẹ́ wò ó ká fojú àánú ká fi wo àwọn ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde ìyẹn láàárọ̀ tòní o wọ́n ní àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nípa ètò ìdájọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ adájọ́ àgbà àbábélò tóun léwájú o ìyẹn àbábélò mohammed lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun òun náà ni wọ́n ṣe àyẹ̀wò lórí ìdájọ́ náà bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ pé tọ́ ẹ̀yẹ́ gbé òṣèlú yìí o lẹ́yìn gbogbo atótónu àti gbogbo ọ̀rọ̀ àríyànjiyàn eléyìí tó ti wáyé wọ́n ní ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú bíi ẹgbẹ́ òṣèlú APP ìyẹn Action People Party àti AA ìyẹn Action Alliance pẹ̀lú AP ìyẹn Party àti ẹgbẹ́ òṣèlú ZLP tá a mọ̀ sí Zenith Labour Party o wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú yìí òun náà ni ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn ti bojú àánú wò pé ó dà lẹ́yìn tí a ti ń gbé ìgbẹ́jọ́ yín káàkiri ipò yẹnu eléyìí tí wọ́n ní tọ́ ẹjọ́ yìí o àwọn ẹgbẹ́ oyi ó dàbí pé wọn ò ní ṣe kíni mùjẹmújẹ wọn ò ní ṣe mújẹmújẹ nínú ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ wọ́n sì ti bojú àánú wò wọ́n pé ẹ wo ẹ jáwọ́ lọ́wọ́ wọn o àpọ̀n ni wọ́n ní àpọ̀n tí ò yọ̀ kéèyàn ó tètè ṣe kíni kan gbómi lákanná o lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tí ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ ADC àtàwọn ẹgbẹ́ òṣèlú míì eléyìí ti ilé ẹjọ́ gíga ti ìlú Abuja tó pa láṣẹ fún àwọn àjọ INEC wípé kí wọ́n yòókọ wọn bí ẹni yọ jìgá kúrònú àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí yóò kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ ṣùgbọ́n báyìí o wọ́n ní wọ́n ti fojú àánú wò wọ́n sì ti gbọ́rọ̀ kúrò lórí ẹ̀ pé ẹ wo ẹgbẹ́ akọ ńbẹ bọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ká ṣe kíni ká fò ó wọ́n ní kọ́ fojú fo ọ̀rọ̀ náà ó wà núwé ìròyìn punch ló gbé jáde láàárọ̀ yìí o ẹ jẹ́ kí n wọ inú ìwé ìròyìn daily post náà kódà punch gan náà gbé ìròyìn ọ̀hún ṣùgbọ́n daily post ni màá ti gbé jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún ilé iṣẹ́ kan tí wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n pè ní PFIPC ìyẹn Adeniyi Adeyemi o òun náà ná sọ pé ilé iṣẹ́ tó jẹ́ wípé kò fẹsẹ̀ múlẹ̀ tí ò sí ìbẹ̀rẹ̀ kankan kò sí orísun fún ilé iṣẹ́ ọ̀hún o ṣùgbọ́n wọ́n ní àwọn ọwọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ọwọ́ wọn ti ba ọmọọba Adeniyi Adeyemi o eléyìí tí ó pe ẹgbẹ́ rẹ̀ ìyẹn ìdásílẹ̀ ilé iṣẹ́ eléyìí tí kò sí ti ìjọba ń bẹ̀ gẹ́gẹ́ bí àríyànjiyàn náà ṣe ń lọ káàkiri ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà èyí tá a mọ̀ sí Presidential Foreign Intervention Promotion Council Ebonavico PFIPC ìyẹn Prince Adeniyi Adeyemi tó lóun ni adarí wọn wọn lọ́wọ́ ti bá o gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn CSP Anietti Iniedu gẹ́gẹ́ bó ṣe fi ìdí mímú Adeniyi tó ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn wípé afurasí náà ọwọ́ ti bá gẹ́gẹ́ bí àwọn ikọ̀ ọmọ ogun Intelligence Response Team èyí tá a mọ̀ sí IRT ilé tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí dájú wípé wọ́n tọpasẹ̀ arákùnrin náà láti rí dájú wípé gbogbo ibi tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wà òun náà ni wọ́n fi mú fílẹ̀ o kó tó di wípé ọwọ́ bá wọ́n ní báyìí ó ti wà lákàtà àwọn agbófinró náà tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ pé èèwo lórí lọ́bẹ̀ gan-an tó fi garu ọwọ́ o ìní ẹdù ó ní afurasí ìní Adeniyi bẹ́ẹ̀ náà lọ́wọ́ sì ti bá o wọ́n ní lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án látàrí wípé ó dá iléeṣẹ́ kan sílẹ̀ eléyìí tí wọ́n ní ó gbé sí abẹ́ ìṣèjọba rẹ̀ tí wọ́n sì ní wọ́n fi iléeṣẹ́ náà wọ́n fẹ́ fi gbé owó lọ ni o ṣùgbọ́n báyìí wọ́n ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní púpọ̀ láti rí dájú wípé ọwọ́ ti ba Adeniyi wọ́n sì ní yóò ṣe kíni yóò fojú ba ilé-ẹjọ́ pàápàá jùlọ wọ́n ní
1: www.jordan105fm
0: ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n kà sí lọ́rùn ní ilé ẹjọ́ gíga eléyìí tí wọ́n ní ẹni tí ó jẹ́ adájọ́ àgbà ìyẹn mohammed umar ti ilé ẹjọ́ gíga tó wà nílùú abuja òun náà ni wọ́n ti ní wọ́n ti gbé ìwé pé ẹ lọ gbé ẹ gbé wọ́n ní wọ́n kọ́ jáde pé ẹ gbé sẹ́ ilé ẹjọ́ ló kọ́ ẹ lọ rè arrest rẹ̀ bí àṣẹ lè gbó ṣùgbọ́n wọ́n ní ọwọ́ ti ba Adeyemi báyìí ó ti wà lákàtà àwọn ọlọ́pàá o ó wà nínú ìwé ìròyìn daily post ẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ tẹ́sí gba change rẹ̀ ìyẹn láàárọ̀ tòní.

0: inú ìwé ìròyìn daily post náà nìròyìn lé náà wà lórí ọ̀rọ̀ pẹtiró epo tá à ń lò tá a fi ń wa mọ́tò tá a ń fi sínú ọ̀kadà.
1: Everybody, this is the sweet and it's about to get off.

ẹni tó jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 ìyẹn Sẹ́nítọ̀ Sàràfàdín Àlí ó sọ̀rọ̀ jáde ò nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ó ní ẹ wò ó ṣe rí dídá sí àwọn ọ̀rọ̀ tí ó kan àwọn ìjọba gómìnà òun gangan náà ló ń fa ìrẹ̀wẹ̀sì fún ìjọba ìbílẹ̀ ò pàápàá jùlọ káàkiri orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú lánàá àní ní ẹjẹ́ ń ṣàlàyé ẹ̀ kó lè yé yín dáadáa ò ó ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣẹ àti àwọn tó jẹ́ pé àwọn tó yẹ ká ṣe ní ìjọba ìbílẹ̀ kó lè mú ìdàgbàsókè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò ó dídá sí táwọn gómìnà máa ń dá sí ìṣèjọba ìjọba ìbílẹ̀ òun ló fà á tó jẹ́ pé ìra kòrò bí ọmọ tí wọ́n ṣẹ̀ bínú tó ṣẹ̀ ń ṣe tẹ̀tẹ́ ò rírìn láàrin o tẹ̀tẹ́ ò ó ní ìjọba ìbílẹ̀ gangan ló yẹ kó jẹ́ òpó eléyìí tí yóò gbé ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà dúró ó ní ṣùgbọ́n dídá sí táwọn gómìnà máa ń dá sí ó ní òun gangan náà ló jẹ́ pé àjórẹ̀yìn nínú ìjọba ìbílẹ̀ ìṣèjọba wọn ní máa ń jó sẹ́yìn o kọ̀ràn kó máa jó lọ́wájú kí gbogbo ẹ̀ máa dùn kó máa dán o gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ náà níbi àṣeyẹ kan eléyìí tí wọ́n rántí àyájọ́ ọjọ́ tí wọ́n dá ìjọba ìbílẹ̀ sílẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n ní ọdún náà pé 50 ọdún eléyìí tí wọ́n ti dá ìjọba ìbílẹ̀ tí wọ́n ti ń táwọn ìjọba ìbílẹ̀ ti ń dá ṣe ìjọba ara wọn o ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ gangan náà ló ti wá ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ọ̀hún ní Ọbáfẹ́mi Awólọ́wọ́ University eléyìí tó wáyé ní ilé ìfẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbẹ̀ gangan ni Àlí ti ń sọ̀rọ̀ wípé ṣe rí àwọn ìjọba ìbílẹ̀ àwọn alága pàápàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ẹjẹ́ ń tẹnu ó ní àwọn gómìnà máa ń dá sí òun ló ń fa sí fún ìdàgbàsókè ìbílẹ̀ ó ní bíbẹ̀ bá kọ́ ni ó ní ìjọba ìbílẹ̀ òun ló yẹ kó máa ṣe kíni kó máa ṣe ohun tó àwọn aráàlú ń fẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ wípé ìjọba ìbílẹ̀ yìí náà ni àwọn alága tá a bá yàn àwọn gangan ni ó yẹ kọjá aṣojú wa láti lè máa ṣe ohun tó tó àtohun tó yẹ ó wá ní ẹ wò ó dídá sí táwọn gómìnà máa ń dá sí ni owó tí ó kàn wọ́n náà máa ranjú mọ́ àwọn nǹkan tí ò yẹ kọ́ tojúbọ̀ náà máa tojúbọ̀ èmi kọ́ mo sọ́ Àlí náà ló ń ṣàlàyé láàárọ̀ yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn o bẹ́ẹ̀ náà ló ń fa kòmóòkun jáde nínú ìwé ìròyìn Daily Post náà lẹ́ẹ̀tìgbà tí ń jìnrìn náà ó wà ń bẹ̀ láàárọ̀ yìí.

0: Emi o fe gbe oselu APC ile o ta lo ni mo fe gbe oselu APC ile mo si wa nbe digbe o emi ko o eni to ti figba kan je eni to ti figba kan je ilegbimo asoju sofin iyen Yakubu Dogara o na lo soro laaro yi o wi pe won ni o ti fi enu egbe oselu APC ile wi pe latari wi pe ohun lo faramo bi won se gba ticket musulumi si musulumi lori bi are o se je musulumi ti gbageji re na o je musulumi latari eto idibo gbogbogbo to nbo lodun 2027 won ni boya tori eyin o gan na ninu fi bi o to na fi wa ni ohun kuro ni egbe oselu APC ngbon lana ngba ti royin na ma jade lati eno ni to je agbenuso re iyen dokita Dominic Alacha oni Dogara o ti alaye ni pe iroyin na ko fi ese mule o olohun o je fe egbe oselu le ohun je omo egbe to duro re tan to je pe ife APC nbe lokan won ma ni oni emo dun da won ti njo nse gbogbo e papo ki egbe oselu APC ko le tesi waju oni awon kan wa ngbero yi kiri pe egbori oro muslim ticket ohun kuro ninu egbe oselu APC oni kini nje be oni nku mo kuro ti oni won oni kuro emi ko ko kan sibe ni o wa salaye siwaju pe e wo emi gbogbo to ba ma jele ni egbe oselu a yanju e na ni APC ni baje o wa tesi waju iyen Dogara o wa ni e wo se ri lori oro APC den so yi oni awa duro sibe oni kanran ko won ku na egbe oselu APC ko won lo sinu egbe oselu mi won ya ko we so pe un se egbe oselu kankan mo ni orilede Nigeria daju pe boyo won wa ni ohun egbe oselu APC le pelu gbogbo iya ati awon ife to hun ni si inu egbe oselu ohun ati iya to hun ti je lo won wa ni nga kuro bayen oni gbogbo royin te ba gbo nipa pe ohun ko nbe oni ko so ohun to jo oni onjo ni o oni je ri odun 2027 to nbo yi a jo sise papo ni tori pe adari na lohun na tu je ni inu egbe oselu ohun ati wipe gbogbo eyin ololufe awon ipe egbiyanju ke ti awon leyin bi igba eke o bo je fowo ti le oni eja tun dibo fun are Bola Ahmed Tinubu ko tun se sa keji tori pe baba yi o ngbiyanju gan o wa ro gbogbo awon omo orilede Nigeria ati awon tin gbere yi kaakiri de ja pe e mo te ma ko nipa wa o emi o fe gbe oselu APC le o emi ko Dogara lo soro laaro toni o wa ninu wero Daily Post na lo gbe jade odun merin koni to fun mi lati pari gbogbo ise takuntakun ti mo ti fowo ba gomina Ademola Adeleke ti ipinle Osun o ti salaye pe idi ti ohun fe fi lo fun saa keji nipo lati dipo gomina ko ohun pari gbogbo awon ise rere ele ti ohun ti rawo le ni oni ewo saa koko ohun ohun ti sise ise po to ohun ti se fun sa akoko o oni be lo si je gbodun merin o to ninu foro wero re pelu awon akoroyin lori ilepa re fun idibo gomina to nbo lona oni nkan to waye Lekiti ko le waye Losun o nitori pe ohun gbagbo pe ohun ti se ise idagbasoke ele to se muyangan fun ohun ati pe egbe oselu ohun oni lati bori idibo na o gomina Adeleke saraye pe ohun ki ohun si wa ni egbe oselu PDP sugbon nigba ti ohun ri pe gbogbo ruke rudo ele to nwaye legbe na o le se akoba fun ojo ola irin ajo oselu ele ti ohun nlo lowo lowo o wa fi kun oro re pe be na lo je wipe bi ohun ba si wa ninu egbe oselu PDP gege bi afojusun ta won won ni awon ri wipe kini yi yo fa nkan kan ti o fa ifaseyin lori gbogbo wahala ti igbiyanju ta won ti gbiyanju oni idi re ta won fifi o kan kejo ta won fi gba inu egbe oselu miran lo ninu oro won gomina Adeleke ni awon fi oro to are Bola Ahmed Tinubu leti lori igbese ati kuro ninu egbe oselu PDP nigba na oni sugbon igbiyanju are ni pe ki awon darapo mo egbe oselu APC Adeleke ni ohun salaye fun are nigba na pe yo nira o lati ba awon eyan bi gomina na ni ipinle Osun iyen gbe iga Oyetola ati oludije fun egbe oselu na bayi se po bi ohun ba darapo mo egbe oselu APC oni ohun wa o wa fi kun oro re pe ohun so fun are pe are na ipe ki won fokan bale o ipe ohun o sise fun are ninu eto idibo si ipo are ni nikan o oni leyin eyi ki olomu da omu iya emu ni o wa tesi waju gomina Adeleke ni ataraalu atawon osise ni won ri ise ti ohun se ni ipinle Osun lati odun merin ti ohun ti de ipo oni ohun si fẹ́ lọ sí ọdún mẹ́rin mi láti lè parí gbogbo iṣẹ́ náà ọdún mẹ́rin òdo láti fi yanjú gbogbo ohun tó ń gbé dání o ẹ wo ó wà núwé ìròyìn láàárọ̀ tòní pọ́ǹtì lẹ́yìn ti bá ìròyìn ọ̀hún o níbi tí gómìnà adeleke ti ní ọdún mẹ́rin kò tó mi mo sì fẹ́ lọ sí ẹ̀dìbò fún mi kí n parí gbogbo iṣẹ́ ribiribi eléyìí tí mò ń ṣe ó wà núwé ìròyìn pọ́ǹtì láàárọ̀ tòní. Aṣòfin wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ ogun àwọn ọlọ́pàá àti àwọn míì tí wọ́n farapa tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn níbi ìgbàsílẹ̀ àwọn ọmọ iléèwé eléyìí tí àwọn ajínigbé jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o àwọn aṣòfin náà ni wọ́n sọ̀rọ̀ ìyẹn nínú ìwé ìròyìn pọ́ǹtì láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe rí ìkú àwọn ọmọ ogun àti àwọn tí wọ́n ṣe léṣe náà gẹ́gẹ́ bí ohun tó dunni lọ́kàn bẹ́ẹ̀ náà ló jẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọn ní sọ pé wọ́n fi ẹ̀mí wọn jìn ìyẹn fún ẹ̀mí àwọn mìíràn láti lè jáde kúrò nínú akátá àwọn ajínigbé o àwọn ni ṣe rí ikú àwọn wọ̀nyí òun ló jẹ́ wípé a rí dájú wípé a ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ìyẹn fún àwọn ẹbí wọn o torí pé akíkanjú òun náà ni àwọn wọ̀nyí o wọ́n sọ̀rọ̀ lórí àwọn ọmọ ogun náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀mí wọn lélẹ̀ tí wọ́n pàdánù ẹ̀mí wọn láti lè jẹ́ kí àwọn kan jáde kúrò ní àkàtà àwọn ajínigbé ọwọ́ rọ ìjọba àpapọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó darí àwọn aṣòfin náà ìyẹn fún nígbà tí wọ́n ń ṣàlàyé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ń sọ ìṣèjọba ààrẹ náà bí ìṣèjọba tí ó nífẹ̀ẹ́ ọmọnìyàn lọ́kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń tẹ̀síwájú níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ìyẹn àwọn aṣòfin náà níbẹ̀ ni wọ́n ti ní ẹ wo ṣe rí gbogbo àwọn tí wọ́n gbẹ̀mímì nídìí iṣẹ́ níbi ìkọlù ọ̀hún tí wọ́n fi gba àwọn ọmọ náà jáde wọ́n ní iṣẹ́ takuntakun ni wọ́n ṣe o wọ́n ní lójútọ́ lódodo ló jẹ́ pé ó dunni púpọ̀ gidi gan pé àwọn olùkọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn síbẹ̀ náà wọ́n ní ohun tó dunni ni o wọ́n ní ṣùgbọ́n ìdùnnú tún wá ṣubú lu ìbànújẹ́ ni látàrí bí wọ́n ṣe rí àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ míì tó ṣẹ́kù tí wọ́n fi rí wọn gbà padà jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní àṣeyọrí ìgbésẹ̀ náà òun náà ni ó mú ìrètí ọ̀tun àti ìgboyà bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn òbí àti àwọn tí wọ́n ń gbé ní agbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé lótìtọ́ lòdòdò ìjọba ò gbàgbé àwọn o wá rán iṣẹ́ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n rí dájú wípé wọn ò fàyè gba ìwà ọ̀daràn ẹlẹ́sìnmìrìn àbí ìjínigbé kankan ní ìpínlẹ̀ àbí lórílẹ̀-èdè Nàìjíríà o kí wọ́n sì rí dájú pé wọn ò fún àwọn agbésùmọ̀mí yìí wọn ò fún wọn ní àǹfààní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní Nàìjíríà náà ń pe bí o we are the giant of Africa àwọn agbésùmọ̀mí kankan wọn kò gbúdọ̀ máa ṣe kí ni wọn gbúdọ̀ máa fira wọn hàn bí ìgbà pé àwọn jẹ́ nǹkan kan o wọ́n ní wọn kò jẹ́ nǹkan kan wọ́n wá sọ wípé ṣe rí gbogbo àwọn ọmọ ogun àti àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn yìí wọ́n ní kí wọ́n rí dájú pé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn mọ̀lẹ́bí wọn o kí wọ́n sì ṣe àwọn ohun tó yẹ pé àwọn mọ̀lẹ́bí wọn gan wọn nígbàgbé wọn wípé èèyàn àwọn lọ báyìí èèyàn àwọn fẹ̀mí rẹ̀ lélẹ̀ lórí àwọn kan wọ́n ní kí ìjọba Ahmed Bola Ahmed Tinubu kí wọ́n rí dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ bẹ́ẹ̀ náà ni kí wọ́n sì rí dájú pé ìgbìyànjú wọn lórí bí ètò ààbò bó ṣe máa fẹsẹ̀ múlẹ̀ kí wọ́n gbìyànjú díẹ̀ sí torí pé ìgbìyànjú náà la nílò ó wà núwé ìròyìn pọ́ǹtì àwọn aṣòfin ni wọ́n sọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ Bámidélé òun náà ṣàlàyé tó léde wọn láàárọ̀ tòní o ẹ bá jẹ́ǹdì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn pọ́ǹtì ẹ̀kúnrẹ́rẹ́ wà ń bẹ̀ ẹ lọ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí. ìdọ̀nà tó ń tàn ó ń lọ àsìkò dúró dẹni kankan o ẹ jẹ́ ń sáré mú ìròyìn eléyìí náà mọ́ o wọ́n ní arákùnrin afurasí kan rèé o níbi tó ti fẹ́ lọ jí àwọn wáyà iná níbẹ̀ gangan náà ìtọ́mọ̀ sí tá a mọ̀ sí kébù ní agbègbè ẹ̀tẹ́tẹ̀ ni wọ́n ní ó ti fẹ́ lọ jí ní ìpínlẹ̀ Benin o níbẹ̀ ní ìpínlẹ̀ Edo ní Benin City ní Edo ìpínlẹ̀ Edo gangan ní Benin náà ni wọ́n ní ó ti lọ jí wáyà iná tá a mọ̀ sí kébù ṣùgbọ́n kànràn kò rí wáyà náà kó lọ ní ayọ̀ àti àlàáfíà koda won ni oku le leja ta ni oro re o ni ana tin sojo isegun oni won ni won ba oku afurasi ajiwayo hun ni egbe bi ti o tin gbianju lati ko waya hun o gege bi eni ti o je agbenuso iyen fun awon ajo ti won ri si oro ina ni ipinle edo ribe lo tin ba won oniroyin soro iyen awon ajo BEDC eni to dari awon to gbenu adari won soro iyen Evelyn Bwen ohun na lo nyalaye pe awon ti gba oro lati odo awon aralu pe afurasi kan to fe ji kebu o wa ni ibi baba won boku re nbe o won nigba ti awon ma de be oku re la won ba nibe sugbon awon kan so pe o dabi pe afurasi na o je omo egbe kan ele ti won ko sinu iwe iroyin punch ni laaro toni won ni abajo to je pe latojo aje monday na lo je pe won ti yi waya yen ti ina fi lo ti ko sina o won ni sugbon atewa se nbo igba ti nle ma mo na ni won ba oku re nbe arabirin Evelyn o tesiwaju pe gbogbo awon ti won se ikolu elesi awon ibi ti ina wa ti won tin jikebu igangan na ni won fa wahala ele ti ko fi sina ni awon ipinle ohun o wa salaye siwaju si o ni gbogbo awon ti won ba ngbiyanju lati ma ge waya kaakire o ni owo te won o oni tori pe kebu te fe ma ji na ki je tori pe ina nbe lara re eyin gan e sasala fe mi yo oni won lo si idi transformer ti na wa won si ri daju pe awon ge kebu ohun e si fe ko e be lo da oni sugbo o owo ti owo iku lo te to fe ji kebu deje po wa wa lo fi ro owo ku lo te en ba tin jale na ojo kan to le ojo kan to lo yo ti mo se ti pe sugbo wa nu we royin punch la ro yi won ne to be lo ji waya gbe to fe ji ge lo owo ba waya waya lo mu o lo je o gbe mi mi o wa nu we royin la ro yi ipinle bauchi na awon lopa ati ipinle bauchi won ti ni owo ti ba afurasi kan ele ti won si ni won gba milionu 5 lowo re ele to ji o ji milionu 5 ninu moto ni moto ni ipinle bauchi gege bi won se wa salaye nipa isele ohun oni won ni arabirin kan oni won lo gba owo ni ile ifowo pamo ele ti won ni won gba owo ohun bi won si se gba owo ohun tan gege bi ohun ti eni to je agbenuso lopa ipinle bauchi yen sp nafiu abi o salaye o Abibu ni ewo se ri ni ojo laaro igangan na lo n ba wa ko rin so ti se ojo Wednesday nibe lo ti ni ifowo mu afurasi na o waye latari igbese ati ifimufile ti awon ajo olopa ile ita mo ti state criminal investigation department ise takuntakun ti won se o gege bi o se tes waju o ni isele yi lo waye lojo aje monday ti iya agbalagba kan eni 50 odun ile
1: show boy if you don't say one move move your radio with
0: eh baba agbalagba kan je okunrin len to lewo.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing.
0: Baba adotodun o lo lo gbe ifowopamọ fidelity ele to wa ni amadu bo wa wo oko yen ni won pe ni se Mazda ni abi kina bijo oni moto na ti won lo wa lo si AZ Plaza o fe lo ra nkan nibi to ti park oko re o na ni afurasi yi ti gbianju lati mu kokoro mi o si fi ji ilekun o fi fagidi se o fi ba ilekun moto na je o si gbe owo na o gbe sa lo o gbe 5 million naira o gbe sa lo sugbon ati wa jenbo pijo 406 ni won ni baba yen gbe sinu moto iyen cash ni 5 million bo le ina se gbe 5 million cash sinu moto sugbon o won ni atewa jenbo owo olopa ja ti te afurasi na won ni oruko afurasi ohun ni Abubakar Mustafa ele to wa lati ilu Kano ni ijoba ibile Tarauni sugbon ti o ngbe ni egbe ile kan ti won pe ile ohun ni Isa Yuguda ni ipinle Bauchi won ni be lo ngbe o won ni won ba opolopo awon nkan mi na lowo re sugbon won gba 5 million naira yen won gba lowo re o ti won si ni owo ti ba bayi commissioner olopa ipinle Bauchi yen Sunny Omolori Aliu awon na ri won gberin fun awon olopa lori iwadi ti won tun fi ba afurasi na en to ti gbowo sa lo olopa try o e ja gberin fun won sugbon won ti ba o won ni en to ji 5 million naira babun baba gbe owo ti ba bayi ojo opo tin seju asiko ba wa sore sugbon ma se mu awon koko die die ma mu mo ko to di pe ma soju opo le teyin ara le te fi lanfani lati ba wa da si awon iroyin taaro toni wa wọ́n ní wọ́n pa adarí àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ benue o látàrí ìkọlù tuntun tó wáyé ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ẹ̀rín ẹkún ayọ̀ àti ìdùnnú onáà ni àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n fi gba àwọn ọmọ wọn padà bẹ́ẹ̀ náà làwọn ọmọ náà ń dunnú bí wọ́n ṣe rí àwọn òbí wọn o ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní arákùnrin kan rèé o tó jẹ́ ọmọ ilẹ̀ òkèrè tó jẹ́ onínúure tó gbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ilé òkèrè ló fi ṣe bùgbé wọ́n ní ó mà para rẹ̀ ó para rẹ̀ ẹlọ́kẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ̀ suicide ni wọ́n kọ síbẹ̀ wọ́n ní ó jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ èèyàn ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi ṣe bùgbé ni wọ́n ló para rẹ̀ o. Wọ́n ní Adéyẹmí eléyìí tí ọwọ́ báyìí wọ́n ní kí wọ́n rí dájú pé wọ́n tọpasẹ̀ rẹ̀ pé ó ṣeéṣe o kí ìjọba ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n mọ̀ nípa ẹ̀ Àtíkù ló sọ láàárọ̀ yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá ti ń dọdẹ apànìyàn kan eléyìí tí ó pa bàbá àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ ni wọ́n sì ní wọ́n ti rí òkú bàbá náà ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Owó ti ba bàbá kan náà ní ìpínlẹ̀ Rivers o látàrí bó ṣe pa olólùfẹ́ rẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn. Eléyìí náà ni màá fi ṣe ẹnu mi déédéé síbí wọ́n ní ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Abia wọ́n ti ní kí wọ́n ju bàbá kan ẹni ọdún 40 kí wọ́n jù sí ẹ̀wọ̀n látàrí fífi ipá bá àwọn ọmọ kékèké méjì kan ó fi ipá bá wọn lò pọ̀ ìyẹn ò dá o. Ẹ̀wọ̀n wọ́n pín ẹ̀wọ̀n ní ẹ̀jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn ni àwọn ọmọ kékèké méjì òun ni wọ́n ní ó fipá bá wọn lò ẹ̀sùn tán kà sí lọ́rùn nìyẹn wọ́n wá ní ẹ̀wọ̀n ọdún 30 yóò lọ kan ó tún kà kan náà ẹ̀wọ̀n ọdún 10 wọ́n ṣàkàkúlẹ̀tì gbogbo ẹ̀ papọ̀ tó jẹ́ pé ọ̀gá ó lágbára àwọn ẹ̀wọ̀ ẹ̀ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrin ẹnu ìwé ìròyìn punch láàárọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ lọ sókè lọ́hùn ká lọ sẹ̀mì mú díẹ̀ tá a bá ti padà dé ẹ ti mọ nọ́mbà yẹn fún ẹ̀yin tí ẹ bá ti mọ̀ 09106000335209063352 tàbí 07059791207051697912 ẹ tún lè whatsapp wa náà sórí 08072214389 ẹ já lọ sókè ká padà wá ká máa wá gbé ìpè yín lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì.

0: ẹ ká máa ṣe pé tẹ bá ti pè wọlé orúkọ yín àti ibi tẹ ti ń pè kẹsì bá wa yí ẹrọ rédíò yín lọlẹ ẹ dákun dábọ ohun tẹ bá sì fẹ bá wa dá sí ẹ bá wa gé pé torí ọpọlọpọ àwọn èèyàn ẹ lọ ẹ káàárọ ẹ má rúfin ẹ yí rédíò yín lọlẹ o.
1: Kí ni àpá ẹrú ọlọ́run láti àdìyẹ gáàsìláì?
0: Ẹ káàbọ̀ sá.
1: Mo ní o ẹ fẹ́ iṣẹ́ o, òun yóò ní há o.
0: Àmì sá.
1: Ẹlẹ́dà yín ò ní gbàbọ̀ di tọmọtọ́ mọ́ o.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Àkọ́kọ́ ilé ìgbìmọ̀ fẹ́ dá sí bẹ̀ ni ọ̀rọ̀ epo. Orí ọ̀rọ̀ epo náà lọ́kan gbogbo tẹrútu ọmọ ní Nàìjíríà. Eléyìí tí ń ṣẹlẹ̀ ni wípé ó dàbí pé Dangote wà ní àwọn tí ń dá wàhálà lẹ̀ lórílẹ̀-èdè. Torí pé orílẹ̀-èdè wa Nàìjíríà a ní owó tá à ń ná. Ó ṣe á jẹ́ owó ilẹ̀ òkèèrè láwà patiwati láwà ná ti gbìyà nǹkan ní Nàìjíríà. Ìjọba fi para mọ́ àjọba gan wà nínú àbòsí. Ìjọba bá gba Dangote láàyè kọ́ máa fi dọ́là kọ́ máa fi ra ọjà lọ́wọ́ ẹ̀ ìjọba gan wà nínú àbòsí. Mo dẹ̀ mọ̀ pé ìjọba tó wà ń ta ń sìn kò ní ṣàbòsí. Tó bá wà pé pọ̀ tẹ́wọ̀n lọ́rùn kó pa kíní ẹ̀tì. Bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ máa lọ repo ní òkè ni ká mọ̀ pé ilẹ̀ òkè náà fẹ́ máa lọ repo. Nígbà tá a tún repo bí ká ti ń ṣe Nàìjíríà wọ́n dá wàhálà fún mẹ̀kúnnù ni ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn.
0: Àmì ẹ̀ṣẹ̀ ń gọ̀ọ̀sà.
1: Ẹlẹ́ẹ̀kejì jáde lórí àwọn sójà tí wọ́n kú sójú ogun látara pé wọ́n fẹ́ lọ gba àwọn ọmọ tí wọ́n kú lọ́yọ̀ọ́. Ọlọ́run ẹ̀ tó jẹ́ ìsìláàmù nínú wọn ọlọ́run forí jì wọ́n. Èyí tó jẹ́ kìtẹ́ni náà ọlọ́run bá yá fi wọn. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé gbogbo àwọn tí wọ́n ti kó wọn ni wọ́n ti kó àwọn kan. Gbogbo àwọn tí wọ́n ti kó yẹn kọ́ bá fi wọ́n lọ́hùn-ún lẹ̀ kọ́ pa gbogbo wọn ni
0: o.
1: Tí wọ́n bá pa gbogbo wọn àbòsí wa mẹ́. Wọ́n pa gbogbo wọn ni torí ẹni tó bá ti pa èèyàn
0: tọ́pa náà ni.
1: Báìbù kàn fún àmọ̀ rẹ̀ wá ní kàn fún àmọ̀
0: rẹ̀.
1: Tòbó ìjẹ́ nìyẹn.
0: Bá
1: máa rí bá.
0: Ẹ ṣe bàbá fún wa láti àdìyàn. Ẹ lé ẹ̀káàrọ̀ o.
1: Ẹ̀káàrọ̀
0: MC. Ẹ̀káàrọ̀
1: ẹlẹ ẹdẹkù àtúntò ní látàárọ. Olúkọ mi ni Benjamin láti ìjú ìṣàgà.
0: Ẹ káàbọ̀ bàbá.
1: Àníyẹ kú. Nǹkan méjì tí mo fẹ́ dá sí pápápá òun ni nípa ti Dangote. Níwọ̀n ìgbà tó jẹ́ pé Nàìjíríà gọọmẹ̀ntì wọ́n fi náírà wọ́n fi ń gba kúdọ̀lì fún. Kò sí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ pé wọ́n fi náírà tajà fún àwọn alágbàtà. Nígbà tí àti lámẹ́ríkà àti ní london àti ní britain àti ní gbogbo ìbúrò ṣe wájú ti ní nàìjíríà náírà lànà. Àdẹ́sẹ́kọ́lẹ̀ tinubu tún wá ṣe nǹkan tó wọ́n mú orí àwọn nàìjíríà wú. Ó ní kán máa fi kán máa gba náírà lọ́wọ́ ẹ̀ fún crude oil. Ó bẹ̀rẹ̀ gba náírà. Ṣé ní ìwọ̀n tó ti gba náírà yẹn kò ní excuse láti sọ fún òun fẹ́ wá fi dọ́là ta ọjà wọn. Tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kí ìjọba kan pààkì up. Káàkó mọ̀ pé à ń fèsì epo láti ilẹ̀ òkèèrè.
0: Ẹ ṣe.
1: Ìkejì tí mo tún fẹ́ dá sí òun ni pé nípa ti àwọn gómìnà sí wa. Ẹ bá wa bẹ̀ wọ́n, mo tẹnu wọn náà, mo ti ń tẹnu wọn tọjọ́ yìí. Ẹ bá wa bẹ̀ wọ́n kọjọ́ kọ́ máa sign dead warrant. Kọ́ máa sign dead warrant àwọn pípọ̀ wọ̀nyí. Ìgbà tí èèyàn bá commit, kọ́ máa ṣẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ debt. Kọ́ máa tún fi ilẹ̀ for 15 years. Àti rédíò tó ti wà ní kirikiri yẹn láyé láti fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ láti bí ọba 30 years. Láti bí ọba 20 years láti gbà yọba sọjọ́. Wọ́n dẹ̀ ń jẹun ìjọba lọ́fẹ́ lè. Ṣé ọ̀rọ̀ ẹ̀yin náà jẹ́ gbéwò? Àwọn gómìnà kan jọ tó lọ lọ́hùn o. Wọ́n máa kó àwọn Nàìjíríà sínú ìyọnu. Kọ́ máa fún kọ́ máa sẹ́tọ̀ sí wọn to death. Kọ́ dẹ̀ máa sáà ìdérí warrant.
0: Ẹ ṣe gan sa, ẹ bá ń kí gbogbo àwọn aráàlú ṣàgà. 0906000352 wọn rí lò lápá bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ nẹ́ẹ̀tì ní òwò ọ̀kẹ́ o. 0906000352 ẹ̀ka àárọ̀ ẹ má rúfin.
1: Ẹ̀ka àárọ̀ ṣe o.
0: Yes sir.
1: Family ń kọ́.
0: Adúpẹ́ o, orúkọ yín àti ìtẹ̀sí ń pẹ̀. Ẹ yí rédíò yín yẹn lọ́lẹ̀.
1: Orúkọ mi ni Ayé Safẹ́, mo sọ fún láti Badagry.
0: Ok sir.
1: Hello.
0: À ń gbọ́ yín.
1: Mo dúpẹ́ lọ yín fún àwọn ìròyìn tẹ́ ẹ kà.
0: Ẹ ṣe.
1: Mo gbàdúrà Ọlọ́run Olódùmarè ò ní fi wá sílẹ̀.
0: Àmì.
1: Ṣùgbọ́n láti fi kún àwọn ọ̀rọ̀ tí ẹ sọ. Ṣé rí láì jẹ́ pé ìjọba bá gbé ìgbésẹ̀ tó yẹ kí á gbé lórí àwọn báńdì tàtàwọn ajé gbé yìí. Ọlọ́run gbé jẹ́ kójú orílẹ̀-èdè Nàìjíríà kó tòrò ni. akoko won pa soja won pa olopa won pa won jagun jagun now ngba da ba ko abiku e je ru agba tan o wa so pe po pada se won o wa so pa won governor sign warrant yen imara de ni si joba ni yi ki gugu nigeria ogbo awon eyan na ga to ga ina to ba fi ogbon daro eh seri nkan to le sele to le solve problem yi ni pe ki ijoba ya awon soja meta meta assistant kokan ti ni ijoba ti le dajo fun awon ara bi wi pe won ti sign adaje da pe ke lo pa won awon soja ti won pa ato olopa ti won pa won yi ki won yan meta meta assistant kokan ibi o ba ti dajo fun won ajinigbe tabi apayan ki awon soja won yen ke mo sign e ke de mo lo ro ba lu won ni won mo so wa lokun ibo la won na bi pa won eyan de npa
2: e se ngo
1: se nto le so problem yen ni e
2: to
1: so fun je ko mo so so nti won ma compensate awon soja won yen bo su meji won mo change won bo su meta meta ni ninu security code ti joba so fun state kokan ke mo yo 20% ke mo ko fun awon soja yen wahala won ni mo jaja so
2: e se won e se
1: won ke ba le gbe gbe se yen e ri pe gbogbo nti wa ruru tun wa ruru e ri gbogbo e ri ko pa de ba
2: amen
1: olorun fi wa tun se o
2: amen e se gan sa e ja ma ge pe pe pe ro po loju la e lo e ka ro
1: e lo e lo
2: e ka ro sa
1: e ku eto na
2: yes sir
1: oni o ko mi ni oluwa gbe mi ja
2: lati bo
1: sa e ti pa fo
2: e ka bo sa
1: ndi joba wa se ninu ehun lo po to ba je wi pe ijoba orile di Nigeria won gbaju mo oro refinery wa ero Dangote ni ma jo wa loju bere ta ba se ko to di pa ma bu Dangote ma fe kulukulu ko wa na ka wo awon owo ta no lori awon ise ta nse because ina lele ina o si so ọkọ yìí náà kó tó di pé òun náà máa ṣètò epo yìí náà ó ní àìmọye owó tó òun náà ṣe kíni tí ó ná so ẹni tó fi ìyà jẹ wájú nínú ìlú yìí òun náà ni ìjọba wa so àwọn ọmọ orílẹ̀-èdè àsìkò míì ló tún bọ̀ yìí but ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni làá máa gbé sẹ́nu ọlọ́run á gbọ́ wa o.
2: àmì ò ẹ ṣe gan san. 09063352 ẹ má sọ̀rọ̀ tí wà nù ẹ̀lú ẹ̀ka àárọ̀ ma.
1: ẹ mẹ tí sọ.
2: yes ma.
1: ẹ mẹ tí sọ òjijì lórúkọ mi wà.
2: àmì àtẹ̀yìn náà ma.
1: a kí àwọn sójà
2: orúkọ yín ma. orúkọ yín ma.
1: orúkọ mi ni ti bẹ́ẹ̀lì láti ra alágbàdo.
2: ok ma.
1: àwọn sójà àtàwọn ọlọ́pàá fẹ́ràn gbà wọn ọmọ sílẹ̀ ní ọjọ́ wọn kò ṣe ìtàsífà. ẹjọ́ bá wa bẹ ìjọba wọn ṣe ẹ̀fẹ́ yìí kú yẹ tó tọ́ fún àwọn ọmọ àti ìyàwó àwọn ẹni tó kù yẹn. ìkéjì tí wọn tún tún wà ń bẹ̀ ní pé bá wa bẹ ìjọba wa ó yẹ fẹ́ra náírà àgbè because kì í ṣe ìlú òyìnbó lára fẹ́ fi nípa máa fi dọ́là ra epo ṣé bí nàìjíríà dára ṣe bí náírà wà ná ẹ bá wa bẹ̀ wọ́n ya tó ń ṣe àwọn aráàlú yìí ti pẹ̀ jù ẹ ṣàánú ẹ̀kú yìí tábà ní wọ́n ṣàlàyé pé ẹ bá wa ti pọ̀ ẹ ní wọ́n gbọ̀ pàtàkì síbẹ̀síbẹ̀ kò sí nǹkan tó yí padà ẹ jọ ẹ bá wa bẹ̀ ní ìyá yìí ti pọ̀ jù wọ́n ṣàánú wa wọ́n máa yẹ kébí pa gbogbo aráàlú ti pọ̀ jọ
2: ẹ jọ ẹ kò ṣe. ẹ ṣe máa yẹ sùn máa wọ́n ń gbọ́ wa àti wọn ò bá gbọ́ wa ẹ rí i pé ariwo wa pọ̀ lórí àwọn ọmọ tán jí gbé ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà táriwo yẹn pọ̀ dáadáa táriwo yẹn ó tó rinlẹ̀ tí wọn ò para bá wa gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe wálé ẹ̀lú ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀.
2: ẹ yí rédíò yín lọlẹ o.
1: ẹ káàárọ̀.
2: ẹ káàárọ̀ sà.
1: ẹ kú iṣẹ́ o.
2: yẹ sà orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: orúkọ mi ni ọlábíléjì àkànfẹ ọmọjagun.
2: láti bó sà.
1: láti mú wẹ.
2: ok sà ń bẹ wọn yín bá.
1: ẹ rí àwọn ìjọba wa yìí wọn kàn ń fi ọpọlọ wá ṣeré ni tí ọba débẹ Dangote ṣe ń pariwo yìí àyìn náà ní ìpètọ́pọ̀ nù dúkìá Dangote náà lọ jẹ́ kí Dangote náà lágbára fi máa ṣe gbogbo nǹkan báyẹn. owó náírà ni fi ń lọ epo lọ́dọ̀ ìjọba wọ́n wá lọ́wọ́ máa tà níbẹ̀ wọ́n máa ro dọ́là lòún fi máa tà sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni. ọlọ́run yóò sàánú wá lórí o.
2: àmì ẹ ṣeun kan sá. ó dàbọ̀ bàbá ẹ ṣeun ẹ ló ẹ káàárọ̀ o.
1: ojúmọ̀
2: ojúmọ̀ rẹ sá.
1: ojúmọ̀ rẹ.
0: ẹ bá yí rédíò yín ẹ lọ lẹ àdúrókọ yín.
1: láti kẹjà
0: ó yẹ bá a dá
1: sí. ọ̀rọ̀ epo ti Dangote náà ni mo fẹ́ dá sí. ọ̀yẹ́ kó rí báyẹn náà kíjọba dákò kí wọ́n má gbà fún tó bá tó rí báyẹn nísìnyí wàhálà epo á tún pọ̀ ju sí bá sí experience rẹ̀ tẹ́lẹ̀ lọ. Ah, ni ifarani ni gbogbo eleyi kọ́ lọ́wọ́ sànú wa o.
0: Omi aroni ni wa.
1: Yes
0: sir. Ẹ máa bá wa yí ẹ̀rọ rédíò yín ẹ lọlẹ̀ ká lè máa gbọ́ yín dáadáa ìlú ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ ya mi.
3: Ẹ̀lo Yamuji ni láti Sàgámù.
0: Ẹ káàbọ̀ Yamuji láti Sàgámù.
3: Ẹ ṣe ẹkú ṣe iléeṣẹ́ yóò ní ìbàjẹ́ adá yín ó gba ẹ̀mí dààmú pẹ̀lú ògùn ọ̀nà ẹ dákun. Mo ní kí ẹ dúpẹ́ lọ́wọ́ ti ọmọ tàtẹ̀jáde mo dúpẹ́ inú mi dúpẹ́ gbogbo mo yíra mọ́dẹ̀ ní adúpẹ́ pọ́ lọ́hùn. Ọmọ náà wọ́n ní déédéé wá kú pẹ̀lú ògùn ọ̀nà. Ṣé wọ́n láwọn tán kú iná kẹ́lọ́ kó bá bá àwọn bí wọn lójú. Ọlọ́run kó bá pa iṣẹ́ wọn rẹ. Àwọn tán wá kó láwọn dání kìí ṣe lórí ẹ̀ká pa àwọn náà kó ẹ̀ká fi wọ́n síbẹ̀. Torí ìyàn jẹ ni bó wọn sápá ja ẹni tọ́nu tán kúta fẹ́ lọ́gbọ̀n mọ́lẹ̀ tí wọ́n kú àádọ́ wọn bẹ́ẹ̀ sì ní ìbànújẹ́. Sọ́mọ́ ti pàrọ̀ ẹbí sí ikú òjì kan ìbánikẹ́ fi mọ̀ pa àwọn náà. Ìbánikẹ́ fi pa kọ́mọ̀ fi wọ́n síbẹ̀ o. Ẹ̀dá ẹṣẹ́ iléeṣẹ́ oníbàjá ń ba yín bọ́ ọdẹ tí oníbàjá
0: ọmọkùnrin rẹ̀ ọmọ
1: pẹ̀lú Comrade Ola láti Kọ̀tù.
0: My comrade.
1: Ẹ jẹ́ ká fi ti Dangote ẹ jẹ́ ká fi jọjẹ ṣé ti rí i pé kò sọ̀rọ̀ wa nù gbogbo wọn. Àti olóṣèlú ẹnìkan máa wá sọ pé kinní kan mí ìmọ̀ bóyá ẹ̀ṣẹ̀ karùn yín ṣèyí Mákindé láàárọ̀ yìí. Táwọn èèyàn ń sọ pé ọtún da lẹ́bi padà mí ìrò pẹ́ka.
0: Ìkáàbọ̀ mórí àsìkò gba wa.
1: Ẹ̀jẹ̀ á fi yàn sílẹ̀. Bàbá mi ní bóbìnrin bá kù kàn lù yọ́ọ̀ka ọkùnrin. Tó bá ti ṣekú nìkan ló kù. Kódà yọ̀pọ̀ ọkùnrin kan pọ̀ pa jù. Yọ̀pọ̀ kéré jù. Yọ̀pọ̀ ti gbọ́ jù. Yọ̀pọ̀ ń wà lọ́wọ́ ẹ̀ jù. Problem ta ni pẹ̀lú Dangote nìyẹn. A dẹ̀ ti mọ irú èèyàn tí Dangote náà jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wípé kì í ṣara wa. Náà náírà ni ìjọba fi ń ta epo fún. Òun fẹ́ máa fi tà ń dọ́là fún. Ẹ já máa wo. Ìjọba náà gbọ́ ẹja máa wò tó bá máa wọ̀. Mo mọ̀ pé ìjọba yìí kò ní kò tinubu ò ní lajú ẹ lẹ́ẹ̀kí tá lùbọ̀ kúkú wọ̀. Ẹ kú ìtò bàbá.
0: Ẹ ṣeun Kọ̀mẹ́jọlá láti Kọ̀tún. 09063352 òfun wo ìwòrìwò wọn abájìjọ wò yóò gún ó ti ń gún bọ̀ àìní gúnmọ́ ọlọ́run bá mi ò ní jó dé bá gbogbo wa ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ̀lú sà.
0: Ẹ káàárọ̀.
1: Láti ìṣẹ̀rí ọlọ́ọ̀fin olórí gbogbo ilẹ̀ àwórí pátápátá.
0: Kí lorúkọ yín sà?
1: Èmi ni Mr. Fẹsọ̀jáyé láti ìṣẹ̀rí ọlọ́ọ̀fin.
0: Ẹ káàbọ̀ bàbá.
1: Ṣé ẹ rí bàbá Dangote? Àwọn ìjọba wa ló fẹ́ Dangote lẹ́yìn. Ìwọ̀ bá gbé léyìn kò lè máa mìsíwé gbẹ̀yìn. Irú bàbá wa Tinubu a rí ẹni tó jẹ́ pé ó lè gbé kinní ilé epo tójú ti Dangote lọ́lẹ̀ tó jọ́mọ Yorùbá wa Nàìjíríà bí. Ẹgbọ́ye tí bàbá wa Ọ̀tẹ́dọlá tó lòun fẹ́ gbé fún Dangote lọ́jọ́ yẹn. Tí bàbá yẹn bá fi ṣe kinní yẹn ṣé àní bí àpì gbogbo wa ní gbàdùn. Ẹrí gbogbo eléyìí ń sẹ̀rẹ̀ lórí epo yìí òun ló fa ti dápà òun ló polè òun ni oníkálukú.

0: Yoruba ba bẹrẹ ni sin Dangote owo oni ka apa oni ka o ma keru e ku omi to wa yin ni abi ile Hausa lo wa ni ko won e baba ma ti so o la ma ni suru o la won kini beru wa ta ba bẹrẹ o ni wa beru wa ta ba bẹrẹ pelu Dangote Dangote apago iyan e kini tari keji ni ti awon orire adupe lowo Olorun fun aseyori ijoba o ti mo fe so ni wi pe ti ijoba ba mo wi pe awon omo nipa awon to ku di omo yen ko so de ri awon to sise yen to ri ninu won mu o ye ko ku awon to ri mu yen ko ku wa ti gbangba ti awon ti eyan won ku si oro yen kara won le ja ko ku won wa ti gbangba fo be yin won ti agba ko ka won loju awon eyan yen to ba mo pe awon o lowo si o wọn àgbọdọ gbọgbọ àwọn pa àwọn ká máa rí wọn o àgbọdọ rí ibi kan ti pa wọn àwọn èèyàn tó ní èèyàn tó rí tó ti tí wọn pa èèyàn ẹ wọn gbọdọ rí wọn níbi kan ti pa wọn tí ìjọba bá mọ ìpá àwọn kan làwọn ara wọn níṣẹ wọn jẹ ká rí o gbogbo rédíò tí bá pè ní máa sọ wọn ṣọ ara wọn kọ́n máa pa wọn sí bọ̀bọ̀ kọ́n máa pa wọn sí ìpamọ́ bọ̀bọ̀ yẹn ìpamọ́ ni lọ́dọ̀ wa kọ́n máa pa wọn sí kọ̀rọ̀ kọ́n jẹ́ ká rí ní gbangba wọ́n dẹ̀ ṣe nǹkan tó dáa fún àwọn tó kú tó ju ogun yẹn nígbà tí àti ní civil war tó lọ kú sí local something wọ́n ṣe nǹkan tó máa jọ òbí wọn lójú o ṣùgbọ́n èyí tó jẹ́wọ́ lógún ni wípé kọ́n pa wọn ní gbangba
1: àsìkò tí ń lọ díẹ díẹ lóòótá ló wà ń bẹ ẹkáàárọ ẹ bá wa ṣe pápápá o ẹkáàárọ ma yes ma orúkọ yín o ẹkáàbọ ma.
2: ẹsùn mẹta ti ní àwọn olóṣèlú ó yẹ pé nígbà tó ṣèlú kan bá lọ ọlẹ wàá ti gbé kan wàá tún fò mọnu ẹ wò ó ṣe ní ẹgbẹ méjì. Ẹgbẹ́ ẹ̀dẹ̀ ni APC àti PDP. Ṣẹjọ́ bá lè fún ẹgbẹ́ méjèèjì yẹn tó báyọ̀ kọ́kọ́ lè ṣe wà tó máa kó wọn síbì kan káṣẹ̀ ju ẹgbẹ́ mi wò kí wọ́n mọ̀ ìgbà wọ́n bá rí pé kòrè wọ́n á ká sí ọba ìpínlẹ̀ yóò rìn wọ́n á ká sí. Àìsàn tó dẹ̀ ní ọdún mẹ́rin ò táwọn ọdún mẹ́rin ò tó lò náà láti ṣiṣẹ́ Nàìjíríà wọ́n bá rọ kọtíníkì kan lo mẹ́wàá sí
1: ẹ ṣeun màmá wa mo jí sọ́ra láti sátáláìta. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ní ọdún mẹ́rin tí àwọn lò ipe kò tó ẹjẹ́ nfẹ́lẹ̀ kásẹ̀ ńlẹ̀ ẹ ló ẹ káàárọ̀ oyà orúkọ yín pápápá o.
3: Adé láti ìlú Ṣàgá.
1: Oyà bá wa dá sí pápápá sá.
3: Jordan ò ní bàjẹ́.
1: Àmì.
3: Lọ́nà jẹ́ kí ará ìlú di nípasẹ̀ ọ̀rọ̀ Dangote. Wọ́n tó bá kó obìnrin kan láàrin abúlé yóò máa máa súfèé ni. So nǹkan tó ní ọ̀rọ̀ ẹ̀ ni pé bó ṣe sọ pé òun fẹ́ ta ọjà onídọ́là a lè dá lẹ́bi àwa náà la mi gbà fún.
1: Ẹ ṣe àsìkò tí kò wà ní pàpamọ́ra Mr. Adé. Ẹ jẹ́ máa lọ láàárọ̀ ìyẹ́rẹ́ gbogbo tún di láàárọ̀ lálágbára Elédùmarè ọpẹ́lọpọ̀ Peter Olaniyi. Lẹ́yìn táwọn bá ṣe gàyà ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ìlera Èkó ètò tó kàn náà nìyẹn lẹ́yìn ọ̀túnúwé ìròyìn Jordan náà pápá bí ẹ má ṣàlàyé má máa gbọ́ àwọn ètò wa. Ẹ rí Olúwagbèmílékè Adébáyọ̀ lorúkọ tèmi MC Rawọ̀ mo yọ́ láàárọ̀ yìí o Ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ kú ojúmọ́.

Alright, ẹ kaabo si padà sórí ètò wa ìlera lọ́rọ̀ on Jordan 105.5 FM Lagos. Èyí tí a fi ń ṣe ìkéde fún gbogbo aráàlú Èkó láti ṣe kíni o, kí wọ́n yára tàtà wá sí orí ètò ìlera Èkó láti lè wá ṣe kíni, láti wá jẹ àǹfààní àwọn nǹkan tí ó ń bẹ níbẹ̀. Ìlera Èkó ó ṣe pàtàkì fún gbogbo aráàlú Èkó pátápátá láti ṣe kíni o, láti wà ní abẹ́, láti lè ṣe kíni o, láti lè ṣètọ́jú ara wa, láti lè díra kó tó di wípé kíni o, àìsàn dé. Àìsàn kí ń kọlẹ̀kùn, kì ń ṣe kíni o, kì ń sẹ́ndì àtẹ̀jíṣẹ́ sí wa kó tó ṣe kíni o, kó tó wọlé tọ̀ wá wa. Fún ìdí èyí ó ṣe kókó fún wa láti ṣe kíni o, láti wà lórí ètò ìlera Èkó. Oríṣiríṣi ẹ̀ka ló wá pín sí, oríṣiríṣi ètò ló wà ní abẹ́ ìlera Èkó, a ní oríṣiríṣi ètò bíi Standard Jara, a ní bíi Standard Jara Plus, a ní àwọn ètò fáwọn àgbàlagbà, a ní ètò fáwọn akẹ́kọ̀ọ́, ètò wà fún àwọn ọmọ tó wà ní secondary school àti àwọn ọmọ tó wà ní university, àtàwọn tó bá ṣe kíni o, tí wọ́n ń bọ̀ látòkè òkun wá sí ìpínlẹ̀ Èkó láti wá ṣe kíni o, láti wá ṣe fàájì ni, wọ́n fẹ́ wá kẹ́bí, wọ́n fẹ́ wá ṣara ni, wọ́n fẹ́ wá kí ara ni, wọ́n fẹ́ wá ṣòwò ni. Ìlera Èkó wà fún wọn tí wọ́n ṣe kíni o, tí wọ́n rẹ́gísítà sí láti lè fún gbogbo àkókò tó máa fi bẹ, tó máa fi ṣe kíni, tó máa fi máa ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe Lẹ́kọ̀ọ́. Ètò náà dẹ̀ wà fún àwọn tí wọ́n ń bẹ Lẹ́kọ̀ọ́, ètò jẹ́ wípé

0: wife is not the doctor. It's not true. You know, it's not because of
1: them. Listen now, turn up.
0: Jordan. What I'm telling you now.
2: Yeah.
0: But men walk over their wives without qualms, without problems.
2: Yeah.
3: Follow us on social media. Facebook, Jordan105.5FM.
0: It even brings higher productivity because the man wants his wife to succeed.
3: Twitter, Jordan105FM. Instagram.
0: In Nigeria, we don't. It's just our ego, our tradition, our customs.
2: Yeah.
0: And we Nigerian, we seek to be. That is the reason.
2: Okay.
0: It doesn't change anything. You are the husband. She's the wife. She knows she's the wife.
2: Yeah.
0: But she gets what? She knows she's the wife. Like, what my mother says something now, that people fall in love with their boss. It's true. You see, they walk under the boss. Boss in love with the boss, and the boss will marry.
4: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
5: Jordan 105.5 FM.
6: Ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ, ẹyà àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèyí Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí. Gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806-514-3581 0806-514-3581 tàbí 0912.
3: Rap Jordan 105 FM Lagos. Listen on the go at
6: 238-8541
3: www.jordan105fm.
6: Ìkọ́lé bá ní ìrálẹ̀ tí wọ́n sì ń bá ní ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebò mìíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí. Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́. Landmark ẹ̀ ni Yaba Tech, Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education, Michael Otedola College of Education, Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá. Bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Láǹtó Ifọ̀. Àwọn landmark ẹ̀ ni Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀ díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of Oath àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣèwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́lé lọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures, yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ilé iṣẹ́ Shefa Homes and Properties di gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko ò bá jìnà, ilá kì í kó o. Àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọ́mọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀.

0: wòlíì pizza.
1: Bí ọládẹjọ glorious jà.
0: Tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o.
1: Nínú àwọn ìpàdé máa jẹmú gbogbo yẹn.
0: Gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀.
1: Àti mẹ́fà ìrọ̀lẹ́.
0: Ìpàdé máa jẹmú yẹn.
1: Ìgbẹ́ dídé.
0: Ọ̀pọ̀ àwọn tó ti máa ń farahàn ń bẹ̀.
1: Ṣé Jésù ti yí ìtàn wọn padà?
0: Gbogbo ọjọ́ Friday kejì.
1: Àti Friday tó bá parí oṣù.
0: Power night ni yẹn sà.
1: Ìwọ náà wà ní iléeṣẹ́ agbára tó máa ṣe.
0: Lọ́jọ́ Sunday.
1: Aago méjì òwúrọ̀ ni sí àgọ́kọ́ sí mẹ́wàá.
0: Second service.
1: Aago mẹ́wàá sí méjìlá nìyẹn.
0: Come and see God in action.
1: Under the anointing of God's general with the host, Prophet Peter Biola Dejo Glorious Char at Christ Ambassador Prayer Ministry Purite Mwaboniye Street, Affluent Road, Mose Legal. 08033447282 tàbí 08029766529.
0: Gbogbo èèyàn ló máa ròyìn tí agbára tí Ọlọ́run máa ṣe lọ́sẹ̀.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with the voice for untrained.

0: on ba ti re gbalẹ on ba ti re sise le atun ati oko re won le da nkankan se afi tan ba pada sodu anti awa n gbadua oluwa so fun mi wipe won ti fun ni nkankan lo won ti fun ni nkankan ti file ori pe mo fe ko ma semi let me tell you something idi ti fi mo gba re yan da oni ke niyan le seru idi ti fi mo gba re yan da oni pe ke yan le wa leyin idi ti fi mo gba re yan da
1: Get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105.
0: Yeah, da. Only can you let me walk on the can male. I'm a Benin. I was so fun till you do a lot. You pay. You roll up. But when to a lot, we throw up. But now we're mine. My bag will be pada. Never tear. Do a dog idi. Oh, no, no, she say. You say I see a cold jana. Aye, I will test you. I like bara walk. Let me tell you something. Àwọn èèyàn kan wà dú ọ̀dá ẹni wọn bí wọn ọba kú ìran ò ní ṣe bí wọn ọba kú ògbó ò ní yọ bí wọn ọba kú àánú ò ní fọ̀n bí wọn ọba kú èèyàn ò ní ṣe rere tó o bá jókòó tó o bá ń wòran tó o bá múra sádùúà dáadáa tó o bá gba kámú lórí ọ̀rọ̀ wọn wọ́n sọ ọ́ di aláìmọ̀ ṣe wọ́n sọ ọ́ di ènìyàn lásán wọ́n sọ ọ́ di ẹni yẹpẹrẹ ìdí nìyẹn tí àdúrà rẹ fi gbọ́dọ̀ gbóná kí ògbó rẹ lè farahàn kí ìtẹ̀síwájú lè bá ọ jágbọ́n ti Genesis 25:29-34 jẹ́ ká gbọ́n tó sọ yes.
2: Jacob sì pa ìpẹ̀tẹ́.
0: Jacob pa ìpẹ̀tẹ́.
2: Isau sì ti inú ìgbẹ́dé.
0: Isau ti inú ìgbẹ́dé.
2: Ó sì rẹ̀ tán. Isau sì wí fún Jacob.
0: Isau sọ fún Jacob wípé.
2: Èmi bẹ̀ ọ́.
0: Fi ìpẹ̀tẹ́ rẹ pupa ni bọ́ mi.
2: Nítorí tí ó rẹ̀ mí. Nítorí náà ni a ṣe ń pe orúkọ rẹ̀ ní Édómù.
0: Nígbàkigbà tó bá ti ń wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn kan tó bá wádìí dáadáa, wọ́n lè padà wá lo ògbó tó gbé wáyé. Ibi tí ẹlòmíì ti bọ́ sọ́wọ́ nìyẹn o. Ìrànlọ́wọ́ ló wá dọ́dọ̀ àwọn tó lo kádà rẹ̀. Ọ̀nà àbáyọ ló wá dọ́dọ̀ àwọn tí wọ́n lo ìràwọ̀ rẹ̀. Mọ̀ ká ń so mò ń gbọ́ yes.
2: Jacobu sì wí pé.
0: Jacobu wí fún pé.
2: Ta ogún
0: ìbí rẹ fún mi lónìí.
2: Isau sì wí pé.
0: Isau wí fún pé.
2: Sáàwó
0: ná.
2: Èmi
0: ń kú lọ báyìí.
2: Oore kí ni ogún ìbí yìí.
0: Ọlọ́run mọ jẹ̀mú o. Isau gbé ògbó ẹ̀ sọnù torí pé ebi ń pa. Ọ̀pọ̀ ìrànlọ́wọ́ tó wá lọ sọ́dọ̀ àwọn èèyàn lónìí wọ́n ti gba nǹkan lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn tó kọ́mọ tìyẹn nítorí pé ò ní nǹkan kan lọ́wọ́ wọ́n ti sọ ayé àwọn ọmọdé korofo. Ebi ló pa Isau tó sọ ògbó olùsọ́wọ́ Jacob. Ẹ ké gbogbo èèyàn níbi tẹ́ ẹ wà. Ògbó tí mo sọnù nígbà tí yà ń jẹ mí. Ó yá Olúwa dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Olúwa dá padà. Gbogbo ohun tí àwọn tó ti ràn mí lọ́wọ́ ti gbà lọ́wọ́ mi. Lórúkọ Jésù mo gbà padà. Mo bí o ṣe ń gbàdúrà o lá.
1: Instagram Jordan 105 FM Lagos.
0: Ohun rere gbogbo tí àwọn tí wọ́n ní àwọn ràn mí lọ́wọ́ tí wọ́n ti gbà lọ́wọ́ mi. Lórúkọ Jésù mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Mo gbà padà. Àṣẹ ìrọ̀rùn. Mo jẹ̀mú ìrànlọ́wọ́. Mo jẹ̀mú ojú rere. Mo jẹ̀mú ìtura. Tí àwọn tí mo gbọ́kànlé, àwọn tí mo rò pé èèyàn ni wọ́n, tí wọ́n ti gbà lọ́wọ́ mi.
1: Lesson on the go at www.jo.
0: Orúkọ Jésù, mo gbá gbogbo ẹ̀ padà.
1: Jordan 105 FM.
0: Iná já.
3: This is the sweet and it's about to get all funky today. Great music.
0: Já. Wàá mo gbàdúrà. Àánú tó yẹ kó fọ̀n fún mi. Tó ń fọ̀n fún àwọn kan. Mo gbà padà. Ògo tó yẹ kí n lò. Tí àwọn kan ń lò. Mo gbà padà. Ìran tó yẹ kó ṣẹ láyé mi. Tó ń ṣẹ láyé àwọn kan. Lórúkọ Jésù.
3: Fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so get better information. I won't give you no move. I need you. But if you don't say one move, move your radio too.
5: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
6: the voices you need at work all day, every day till payday.

tí ẹni tí ò lálà ohun rere fún rárá. Bọ́ ọ bá rí gbogbo ènìyàn tó wà lábẹ́ ọ̀run, kò sí tí ẹnìkan láyé ìnira, kò sẹ́ni ó lálà ohun wáyé ó má rí o. Béèrè lọ́wọ́ àwọn ọmọdé pẹ̀lú ayé wo ni wọ́n fẹ́ gbé. Wọ́n á fún ẹ ní àwòkọ́sí ẹni tó ṣe àṣeyọrí. Wọ́n fẹ́ gbé ayé bí olówó. Wọ́n fẹ́ rìn bí ẹ.

0: tó bá béèrè lọ́wọ́ ìyá ó wò ó ó dọ́kọ̀ kó máa jẹun ọmọ kí wọ́n pè é.
1: From Lagos, this is
0: Your kò sẹ́ni tí ò fẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run náà fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wa kó wa káàkiri àgbáláyé. Ọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa bára wa níbi tí a bára wa.
2: On social media, Facebook Jordan105.5FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos.
0: Àrí wípé à ń bá nǹkan tí a ò ń pa ìgbà gbìyànjú tá a gbìyànjú ìfẹ́ inú wa ò jọ.
2: Listen on the go at www.
0: Ìfẹ́ inú wa já sí òdì kejì ayé. Ìfẹ́ jókòó ó dẹni tó ohun nìkan ló ń wá ìrù ọmọ pé ìrìn àjò ẹ̀ ti yá kó wà ní ibi gidi ẹni tó ń làágò tí ò rí ọwọ́ yọ ẹ̀ka alẹ́ ẹkú àtàárọ̀ ẹkú iṣẹ́ òní lálẹ́ yìí mo wá pẹ̀lú ẹ̀dùn ọkàn láti inú àyànmọ́ pẹ̀lú ohun gbogbo tí mò ń rí ó bẹ Olódùmarè Olúwa jẹ́ kí ìdáhùn ó wà fún àwọn tó ń ké ibẹ̀.
2: Olú
0: ti mú ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ lálẹ́ yìí àti àdúrà tí mo fẹ́ bá
2: ẹ
0: wípé ó wàrà kan ó bá rí obìnrin tó jẹ́ wípé kì í ṣe ìfẹ́ inú mi ò wá láti ọ̀dọ̀ mi pọ̀ tí ò lé ò lérè èmi kọ́.
2: This is.
0: Wọ́n ni mo ṣe kì í ṣe bàbá búburú bí ọmọ bá ti ẹ̀ṣẹ̀ mi gan mi ò ní kó jìyà. Mi fìyà jẹ́ ènìyàn nítorí pé wọ́n lè gbàdúrà. Mi ò ní fìyà jẹ́ ènìyàn nítorí pé wọ́n dá ẹ̀ṣẹ̀ kan. Mi ò ní fìyà jẹ́ ènìyàn nítorí pé wọ́n ṣe nǹkan tí ó.
2: Jordan

0: ìjánu sẹlẹ̀ nínú ayé ẹ mami tó fẹ́ rí ìjánu okoko yìí agbọ́dọ̀.
1: Work all day every day till payday.
0: Gbàdúrà yẹ tán kí n wá fẹ̀ láti orí wá ní kí n máa kó káàkiri kí n máa gbàdúrà sí i lọ́sẹ̀ yìí ó lè wọ̀ olúwawáyú pé kí n fi ẹyọ kan lé ìgbọ́n kò tí ì sí ibi tó jẹ́.
2: Value innovation radio has never been this excited. This is Jordan.
0: Tuwo ko ni church e wa mu abela kan lori pepe fura ra e wa wa lo tan kan tan wa la ka sa.

0: òun fẹ́ bẹ̀ wọ́n wò ní ọ̀nà tí ọ̀nà mọ̀. Olúwa ní òun fẹ́ rin ọ̀nà májẹ̀mú láti tún nǹkan ṣe láyé wọn. Ẹ gbọ́ mo ti ń sọ fún ẹ, o dẹ̀ gbọ́. Olúwa ṣàrán mi létí ṣá ní gbogbo ìgbà pé mo fẹ́ ran àwọn ènìyàn yìí lọ́wọ́. Bí mo bá dẹ̀ ti ń sọ̀rọ̀ tí wọ́n bá ti gbọ́, màá ràn wọ́n lọ́wọ́. Olúwa tún ní kí n sọ fún ọ pé kó dá ọrẹ májẹ̀mú 550 lálẹ́ yìí. Mọ́mì kò tọ́jú bẹ́ẹ̀ lọ fún mi. Ó ní bí mo bá ń tẹnu mọ́ nǹkan fún àwọn ènìyàn, mo fẹ́ gbé nǹkan jáde ńbẹ̀ ni. Olúwa wí pé òun máa fi májẹ̀mú gbé ọ jáde ní òkòkò, òun dẹ̀ máa fi májẹ̀mú dá ìjì dúró lórí àwọn ọmọ rẹ̀. Ó máa dádúró lórí iṣẹ́ rẹ̀, ó máa dádúró lórí ayé rẹ̀, ó máa dádúró lórí gbogbo nǹkan. Olúwa wá wí pé ó bá fi májẹ̀mú bá òun lò, ó nítorí pé inú òkòkò ló wà. Bíbélì sọ pé júbà májẹ̀mú rẹ̀ nítorí ibi òkòkò ayé yìí. Ẹ̀yin dẹ̀ mọ̀ pé ibi òkòkò ayé lẹ wà, ẹ̀yin dẹ̀ mọ̀ pé iṣẹ́ òkòkò wà láyìíká ayé. Olúwa wí pé májẹ̀mú ló máa túká. Olúwa wá wí pé májẹ̀mú tó máa túká ni májẹ̀mú 550. Kò dá kò fi dá ọrẹ fún òun Ọlọ́run. Dá ọrẹ yẹ fi 550 tiẹ, kò fi sínú àkáǹtì tí mò ń pè fún ọ.
1: 61 42 08 05.5 FM, Twitter Jordan 105 FM, Insta
0: 38 72,
1: Instagram Jordan 105 FM, Lagos. Listen on the go at www.jordan105fm.
2: This is Jordan 105.5,
3: station with a
0: 29:30.
1: Awesome talk every day
0: and all day. 811-70-1433.
4: Everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to, so we'll get better information. I won't give you no move, I need you, but if you don't say one move.
0: 81 11 Tabi.
5: Move your radio too.
6: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today
0: 080-286-2230.
6: We'll be discussing
7: the voices you need at work.
0: 0-2861-2238. Magbagbe o.

0: ẹ̀rọ kejì 08050275621 08050275621 ẹ̀rọ kẹta 07069949992 07069949992. Ẹ pè ká gbé ká gbàdúrà fún yín, ṣùgbọ́n àwọn ẹ̀rọ a máa fowó sí gbogbo ẹtẹ́ran pàdé lọ́wọ́ ẹ̀rí dáláìní.
1: Amen.
0: Wọ́n ní dojọ́ wọ́yìn bolẹ̀.
1: Amen.
0: Àkókò rèé láti support. Ìkórè wa tún dúnmọ́. Bó jẹ́ kórè náà ló fẹ́ support, bó jẹ́ rédíò ni. Àjọ ń gbádùn rédíò yìí. Ta bá tún wò ní nísìnyí, àwọn ọdún míì tún fẹ́ parí báyìí. Ìyẹn ni ká tún mọ̀ pé oṣù míì tún fẹ́ parí. Ẹ support kẹ̀dẹ̀ join wa pẹ̀lú kórè yẹn fún support àti gbogbo ẹ̀ náà nínú àdúrà. Òun ni Ecobank, Fabi, Michael Osoji, 30 12 15 68 43. Ẹ pè kí n gbé kí n gbàdúrà fún yín. Fidelity Bank Account Church Account nìyẹn 411-01-89-25-2 411-01-89-25-2 411-01-89-25-2. Ẹ pè ká gbé ká gbàdúrà fún yín. Ẹ dẹ̀ máa rọ́nà lọ. Ilẹ̀kùn àánú nítorí ń tì. Ẹni bá tilẹ̀kùn mọ yín, ẹ̀mí ẹ̀ máa bọ́
1: sí.
2: Lórí àwọn ẹ̀rọ tẹ́ ẹ lè pè sí fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ràn pàdé ìlọ́wọ́.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
2: text message. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́. Fọ́n tó bá fẹ́ pè yín kọ
0: ẹ̀rọ kejì. Òun ni
2: 08050-50-27-27-56-56-21-21.
0: Ẹ̀rọ ìkẹta.
2: Ẹ̀rọ ìkẹta
0: tẹ́lẹ̀ pé bàbá sí
2: 070-69-94-94-99-92.
0: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn àṣí. Òun ni Ecobank 38 38 12 15 58 68 43 38 38 12 15 15 68 68 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411-411-01-89-25-252. 411-01-01-89-25-252. Kò sí ohun tó ṣe tó gbé o. Nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbàtí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu. Nígbàtí 14 máa sọ̀rọ̀, ó ní rú ọba ọpẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdámẹ́wàá yín, ẹ̀fẹ̀ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀.
3: Ṣùgbọ́n ní ọ̀la ní Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ Technica, gbogbo ẹni tẹ́ wà láti Maryland ọjọ́ ta my 12 láti títí dé ti ń ṣe Agric Ìkòròdú Lucky Fibre Ìjẹ́dẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo kékeré mu wọn ńlá ẹjọ́ yìí wa 9:00 lọ́la ní Ìkòròdú lẹ́gbẹ̀ẹ́ Technica. Ọlọ́run adẹ̀bùkún wa. A níṣẹ́ léni o, léni wẹ́ẹ̀sì lólùjọ wa. A níṣẹ́ ìmọ́lẹ̀ adẹ̀ ní àwọn iṣẹ́ òróró tí a ń ṣe. Gẹ́gẹ́ bí Yorùbá tó sọ, ẹ̀dá ìtẹ́ ti gbà ẹja kájọ pàdé májẹ̀máṣẹ́ lórí wa.
1: Amen.
3: Ọkàn wa dẹ̀ balẹ̀.
1: Amen.
3: Ìṣòro wà ní Friday lólùjọ wa ní Command pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ àti ìràpadà. Bákan náà ni a tan, ní ìṣòro wà ní a tan ní ti ń ṣe iwájú góró yẹn gangan ní church wa látan ìdíroko express road ní ti ń ṣe aago 10:00 ní ìṣòro ti máa bẹ̀rẹ̀ ní a tan. God bless you.
4: Multiple blessings like for you, for you, and that is since you keep Malia your cathedral.
5: But if you don't say one move, move your radio.
4: But if you are from my doctor MS, I need to be possibility. You want that? Oh, why do you have a shoe like we move to a load? You will find a new study. Lock your money 27th July by the side men and women's each. Lago Mokala, I got Tuesday in study by this show. I want to. I got Wednesday the 7 hours with grass. Lago Messo, who are my study in the role. I do. I want to lead in your past day. I shall lay in on Friday, 31st July. I got Sunday. I will let off. Lago Media. Have a celebration. Lock your Sunday, 2nd August. Maybe tell us what you are doing. Never your son with authority by law upon a shell of what I want to know. And it gets leaky. Shake my dinner. Ask my beckle. See what all that shit's ambassador by what I want you to do. Ulubele, Sunday Jada, Princess Adimula, Abbe Sega. I want to call you CCC. So give me your cathedral 2 and 3. CCC, King of Glory March. CCC, give me your March. CCC, only 3 cathedral. MC Apala, by Sunday, the

0: ati ese ṣugbọn to Wednesday iba pade woli le le tumo si oni lati ri bi kin soro saye e but Sunday ye iya lagbara wo bi foko ma ba awon eto ipade lo so oni miss kokan ninu e bi Oluwa ti wa to ma pe osu meta to pade ipe mi loruko Jesu wa so eri la
1: amen
0: mo ni wa so eri la
1: amen
0: ma yo ma dupe be ranle ja jo gbadua o ekun yi to ba ku lai rogolo o le ma le di orun o tori ayan fun awon eyan ta so mo pe ni pasere ni wa fi de eyan ti won ba de eyan ti o fi ku togo togo a pada dun e olufe gba mi loni oruko mi ni woli olare waju ba nkole ara mi si oni be ni o n gba mi bayi boyo o n sun ni abi o wa moto ni abi o ti sun oni oro po ti sun eko baba mo ti dide ẹrù ń bà mí pé kí n má jábọ́ onílò wòlíì torí àwọn ẹni tó ń bẹ lókè àwọn ló ń lo wòlíì jù wọ bí àdúrà tẹ̀mí sá ń gbà fún ọ ni wípé ẹnu rẹ ayọ̀ ni ó mú jáde orí ayọ̀ ló máa kọ òní kú sínú ìbànújẹ́ ìlérí ọlọ́run àṣẹmọ́
1: lára
0: ìlérí ọlọ́run àṣẹmọ́ lára ìlérí ọlọ́run àṣẹmọ́
1: lára
0: mo ti àwọn ìpàdé mẹ́ta ni mo tò sílẹ̀ yìí o ṣùgbọ́n gbogbo mẹtẹta mo fẹ ti ri ọ ni ọjọ Wednesday mo pa ba mi pe baba eyin ni mo emi ni mo pe yin lori radio mo fẹ ke gbadura fun mi wo bi tete ma bo tete kuro nibi ise ago mefa ni miracle hour la ma pe but ni ọjọ Sunday a o da ororo ni olori owo e atese pe awon number yin wo ni bawo la se debe ni ọjọ Wednesday on the 15th ago mefa e pe awon number won fun
2: 091-5899-4696 091-5899-4696 or 081-3238-9415 081-3238-9415
0: ọ̀tá ò ní di ọlọ́wọ́ òkùnkùn ò ní di ọlọ́wọ́ yóò dà fún ọ pàdé mi ó ní ago mẹ́fà ní ọjọ́ Wednesday jájọ gbàdúrà ogun iṣẹ́ ìdẹ́já ibi tó bọ́ sí wàá dẹ̀ rí e orúkọ jésù ó di àárọ̀.
3: Ogbogbo ti ọ̀dájú ayọ̀, ogbogbo ti dojú ẹrù. Jésù Olúwa wá ṣe tó fẹ́ wá ojútùú sí ọ. Nípa sẹ̀mẹ̀, ayọ̀ fẹ́ ọmọ. Prọfẹ̀ bá ń kọ́lé ọlọ́run wájú àròlé ọ̀dáre. 3 nights of restoration. Oru mẹ́ta ìbúbọ̀ sípò. Látọjọ́ Wednesday 29 to Friday 31st July 2026. Oríire gbogbo tó ti pàdánù. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọtí òkùnkùn ti jà ọ́ lólè. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ. Nípasẹ̀ pẹ̀pọ̀rọ̀ sí Ọlọ́run aláàyè. Àwọn olórí ẹ̀mí kíngà jídára. Akọrin Jésù. Pẹ̀lú Mínísítírì Ẹ̀sìtọ́lá Kẹ́mi. Àròlé ọbádàrí Prọfẹ̀ Bankole Ọlárin iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lúkọ Jésù iṣẹ́ agbára yóò máa ṣe. Aago mẹ́wàá lẹ́nu náà ló máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa ń pè òróró ojú rere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yá nínú ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8 Brooklyn, Park Harris Street, Bay Petro and Filling Station. Iṣẹ́ rí gan dòrò. Nílùú Èkó, ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa wá ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: sọ̀rọ̀. Jésù Olúwawa. Ìyípo lẹ́ẹ̀kan náà.
1: Báwo la gbọ́?
0: Sọ pé aṣọ àwọn àgbà.
1: In government of the wicked.
0: Tó fi mí. Bí aláìnílò ìrànlọ́wọ́.
1: Ṣọ ibi asọ́mọ jàdọ̀ náà ní tẹ̀.
0: Ọmọ pé ìyá máa wà láàrin olùrànlọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni sir, you can be among helpers.
0: Wọ́n dẹ̀ ní rí bí ẹ tó lè dé.
1: I do not see that if you need help.
0: Wọ́n ní tiẹ̀ ò lé.
1: Ṣé dáa ìyàwó ni sípò
0: yọ? Wọ́n ọmọ mi àdẹ fi yá ẹ lẹ.
1: Some children will not even jà wọ́n
0: bọ̀jà. Àdẹ lọmọ ṣe yóò yà lóore.
1: I'll be helping another person.
0: Àní tí màá mi ò lé.
1: Ṣé dáa wọ́n dàgbà
0: lọ́wọ́ mi? Aṣọ àwọn àgbà.
1: Ní ibú gámẹ̀.
0: Tó ń fi mí àlá.
2: Your radio is too.
3: Hello, Lagos.
0: Enough.
4: Enough.

0: Orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdànrè. So gba to invite mi, mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà, ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
1: Mo kọ́ 2016
0: mo ti ń kọ́lé mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní máa try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Nígbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water, oní ká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀, mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gbọ́n pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ, ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site, wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáàbẹ̀ sí mi ò ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So wọn wá sọ pé wọn ní past, wọn ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
1: o. O ti wá ní gbègbèrè owó báyìí.
0: Bàbá mo dúpẹ́.
1: Gbègbèrè anointi ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọrun ṣe. Ibùkún máa bọ̀. Ọrun ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọrun ṣe. Ojú rẹ máa bọ̀. Ọrun ṣe. Ayé mi dìde. Ọrun ṣe. Ìpín mi yí padà. Ọrun ṣe. Àyànmọ́ mi fáwọn òkè. Oyè ìlú. Màyé gẹ́gẹ́ àbáyá gẹ́gẹ́ sá. Ládàbàjá báyá gẹ́gẹ́ sádà. Màjá lè gẹ́gẹ́ àbáyá. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ́ka pẹ̀lú òye kájọ lọ gbàdúrà méjì. John 3:27. Jùwánù sì dáhùn. Ó sì wí pé èèyàn ò lè rohun kó ń gbọ́. Tí a bá fún látọ̀run wá. Ọ̀gá. Kò sí bó ṣe sapá tó.
2: No matter what you try.
1: Àwọn nǹkan kan bẹ̀.
2: There are some things, sir.
1: Tí ò lè wá.
2: That will never come.
1: Àfi tọrùn bá sí.
2: Until heaven opens.
1: Àyága débèrè àṣàṣà. Ẹ tún pariwo ọrùn sí.
2: Ṣé ẹ kí ẹ kú
1: ẹ kígbe ọrùn sí.
2: My heaven opens.
1: Sọ pé ọrùn sí.
2: My heaven opens.
1: Sọ pé ọrùn sí.
2: My heaven opens.
1: Láti òní lọ.
2: From today.
1: Mẹ̀dú àlejò.
2: In the name of Jesus.
1: Gbogbo ẹ̀yí tí ọrùn tì.
2: All of you that have shut again.
1: Ọrùn yín bẹ̀rẹ̀ sí. Lọ́jọ́ tí ọ̀run bá
2: sí.
1: Ìwọ dìde.
2: Ìwọ
1: sànú
2: sínú.
1: Wà dìde. Ní ọ̀run.
2: Níbẹ̀
1: ni pé Ọlọ́run bẹ lọ́run. Ó ṣe ń tó
2: wù.
1: Ní àtètè kọ́ ṣe. Ọlọ́run dá ayé. Ó dá ọ̀run. Alẹ́ ń tó le mọ́
2: yìí.
1: Ẹ sọ fún un. Ọ̀run ẹ̀ ló tì.
2: Àgábà
1: lẹ́sẹ̀. Tó o bá ti gbọ́ mi tán. Ní kété. O gbúdọ̀ gbàdúrà.
2: 15 minutes or 30 minutes.
1: Tó bá ráyè.
2: If you have time.
1: Kí ìyá mọ̀ bá jẹ́ mi
2: mọ́. Not suffer in vain.
1: Ọ̀run mi sí.
2: My heaven must open.
1: Ó rí pé Psalm 121.
2: Psalm 121.
1: Ó ní èmi ó gbé ojú mi.
2: I will lift up my eyes.
1: Sí Ibòsà.
2: Unto the hills.
1: Orí òkè wọn ni. Ìyẹn ní ọ̀run.
2: That's heaven.
1: Ibo ni
2: ìrànlọ́wọ́
1: ẹ̀sọ́ ti wà. Àìsà. Ẹni tí ó bá rí ìrànlọ́wọ́.
2: I know that still have
1: fun. Ló mà ń ṣe.
2: They are the ones that is complete.
1: Mo ti rí àwọn tó lẹ́bùn.
2: As people that are gifted.
1: Mo ti rán tó màdúrà gbà. Mo ti ràn tó lánà
2: ìtì.
1: Mo ti ràn tó mọ̀ wá ṣùṣe.
2: Ibi dàgbà bí
1: tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́rùn.
2: I think I'm all right.
1: Mo dẹ̀rẹ̀ ni tó wà fúré.
2: And I saw that.
1: Nínú operation.
2: In operation.
1: Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́.
2: What their help.
1: A lọ sí pati kan.
2: We went to the party.
1: Ní ọdún díẹ̀
2: sẹ́yìn. Some years back.
1: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi.
3: Welcome to the Jordan Knight Show.
2: Into my friend.
1: Láti Amẹ́ríkà.
2: From America.
1: Ó wá sòkú.
2: Billionaires.
1: Ọmọkùnrin tó wà pé kó wá
2: kọ́
1: níwọ̀n bá tèmi.
2: To my own knowledge.
1: Mo mẹ́mbà mo rí
2: kan. I know those that I see.
1: Torí mo ti kọrin
2: pati rí. But I've sang in parties
1: before. Now, mo rí ọmọkùnrin yìí.
2: I was seeing this young man.
1: A ti kìí he.
2: You from
1: good. A bọ́ sí sí.
2: Chokisi.
1: A bọ́ sí ẹ.
2: Ben, Lunda,
4: you are not talking.
2: Shuban Toya, Milan,
4: won't
2: be a wolf.
4: They were giving it best for
2: one very money.
4: I don't
2: ask.
4: Who is this man?
2: The Bobori say.
4: The this is
2: one lone lonely.
4: He was there.
2: Ebo Lotiro.
4: Where did you get
2: one Bob group? What's even
4: worse? The group that is
2: the Sinta Vessel. I
4: have not got to be like
2: the London,
4: whether
2: I America,
4: in America,
2: or Canada,
4: or Canada,
2: or Macorina Mulu.
4: This is the man.
2: Korea break, can you know one?
4: Because the younger one of
2: God is
4: sad.
2: Your gentle lady.
4: Yo,
5: Ma shima,